0: sọ pé gbogbo tó kóra jọ lórí
1: sọ da gẹ́dà gẹ́dì
0: ẹjẹ rẹ́rìn lórí
1: ẹjẹ rẹ́rìn lápọ́bẹ́ dẹ
0: Lord, I'm coming.

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Mo kí yín ẹ kú ojúmọ́. Ìròyìn ní kùtù àìrí láti lè ṣe rédíò Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlọrá Mọ̀kínlá Àbọ̀tá tí ń gbóhùn Ṣátẹ́gùn Fọlájìn Oyètayọ̀ oníròyìn yìí ṣáájú náà. Ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ṣàfilọ́lẹ̀ ètò ìnáwó kan fún iṣẹ́ àgbẹ̀ láti mú kí ìkórè ọkà kó pọ̀ sí i. Olùkọ́ kan eléyìí tí wọ́n fi ẹ̀sùn kan pé ó na akẹ́kọ̀ọ́ pa yọ̀ǹda ara rẹ̀ fún ikọ̀ ọlọ́pàá nípínlẹ̀ Anambra. Nínú ìròyìn ilẹ̀ òkèèrè, orílẹ̀-èdè Amẹ́ríkà bẹ̀rẹ̀ àkọlù alẹ́ sí orílẹ̀-èdè Iran níbi ọ̀rọ̀ àtijogun omi ti sì forí san pọ́n. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ ilẹ̀ yìí Kasim Shettima ló ti rọ gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ ní tìbútò orílẹ̀-èdè Nàìjíríà láti lo àǹfààní ètò wọn lójú náà àti lè jẹ́ kí wọ́n wá ọ̀nà àbáyọ sí àwọn ìpèníjà eléyìí tó ń kojú wọn. Ó fi ojú ọ̀rọ̀ lédè lásìkò ìpàdé eléyìí tó ṣe pẹ̀lú àwọn alága ìjọba ìbílẹ̀ eléyìí tó wáyé nílùú Àbújá. Shettima ṣe lálàyé pé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ló ti farajìn lójú náà àti lè jẹ́ kí nǹkan ó ṣẹnu rẹ̀ fún gbogbo àwọn tọ́rọ̀ kan lẹ́sẹ̀ kòkó. Igbákejì ààrẹ wa rọ wọ́n láti mú àgbéǹdẹ́bá ìṣèjọba lẹ́sẹ̀ kòkó àti ojúṣe ńlá ni wọ́n gbọ́dọ̀ máa kó lójú náà àti wá ọ̀nà àbáyọ sí àwọn ìpèníjà tó bá ń kojú wọn bákan náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀, ààrẹ ẹgbẹ́ àwọn alága láwọn ìjọba ìbílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Lawal Bello jẹ́jẹ́ àtìlẹyìn ẹgbẹ́ ọ̀hún láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ìkàn tọ́rọ̀ kan láti mú kí àgbéǹde kó bá gbogbo àwọn ìjọba ìbílẹ̀ pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ lẹ́yìn ló ti sísọ lójú ètò ìṣúná kan báyìí eléyìí tí yóò mú kí pípèsè ọkà nílẹ̀ yìí kó fẹ́rẹ̀ kó gbéra láti 111,000 tọ́nù lọ́dún lọ sí 125,000 tọ́nù. Ìgbésẹ̀ kò ṣẹ̀yìn ara ọ̀nà láti lè

0: jẹ́ kí oúnjẹ túnbọ̀ pọ̀ sí nílẹ̀ yìí àti láti lè mú àdínkù bá ọ̀wọ́ngógó oúnjẹ. Ètò ọ̀hún eléyìí tí wọ́n pè ní ètò ìrètí ọ̀tun àwọn ohun ọ̀gbìn kéékèèké tó ń ti ìṣúná rẹ̀ òun ni wọ́n pínyamọ́ rẹ̀ lábẹ́ ìṣàkóso báńkì tó ń rí sí ọ̀rọ̀ ètò ọ̀gbìn nílẹ̀ yìí láti lè jẹ́ kí ó jẹ́ bí ìrànwọ́ lẹ́ka ètò ọ̀gbìn. Ọ̀gá àgbà báńkì tó ń rí sọ̀rọ̀ ètò ọ̀gbìn Ayọ̀dẹ́lẹ́ Sótìrìn ṣe lálàyé pé ètò ọ̀hún ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti máa pèsè oúnjẹ láti lè jẹ́ kí ìpèsè oúnjẹ kan túbọ̀ yanturu sí lọ́wọ́ tá a wà yìí. Ó ní ètò ọ̀hún ni yóò ran àwọn àgbẹ̀ lọ́wọ́ láti lè pèsè oúnjẹ lọ́pọ̀ yanturu. Akọ́ni níwájú adájọ́ ọmọlẹ̀ yìí kan Oyinkosola Badéjọ Òkúsanya ló ti léwájú bọ̀m̀bọ̀ báyìí lórí ọ̀rọ̀ ìdìbò ipò ààrẹ ẹgbẹ́ ìgbìmọ̀ àwọn amòfin nílẹ̀ yìí nínú èsì eléyìí tí wọ́n fi ìta lánàá ọjọ́ Sátidé òde yìí nínú àbájáde kan tí wọ́n ti fi ìta ọ̀ní Badéjọ Òkúsanya ti níbi ìbò tó ń lọ bí 5,000+ eléyìí tó mú kó ní 141.7% nígbà tí ẹni tó súnmọ́ pẹ́kípẹ́kí ìyẹn Latif Ọmọyẹmí Àkàngbé kó náà ní ìbò tó ń lọ bí 4,000+ eléyìí tí ìdá tiẹ̀ náà lọ bí 73% nígbà tí Olúmúyíwá Akíngbọ̀rọ̀ tó ní ìbò tó ń lọ bí 73% níye eléyìí tó mú kó náà ní 75% níye. Bó tilẹ̀ jẹ́ pé àbájáde èsì ìbò àwọn ni wọn ò tí ì kéde lásìkò tí wọ́n fi ojúròyìn náà léde ṣùgbọ́n tó jẹ́ wípé nínú ìbò eléyìí tó ń lọ bí 111,500 tí wọ́n ti dì ń ṣe ní Badéjọ Òkúsanya ló ń léwájú. Ẹ̀wẹ̀ ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó tún jẹ́ agbẹjọ́rò Onídèjì Adéyanjú ló ti rọ àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà láti kọ́ ẹ̀kọ́ láìbi ètò ìbò ẹgbẹ́ àwọn amòfin eléyìí tó ń lọ báyìí eléyìí tó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ètò ìbò eléyìí tó mọyán lórí tó sì kó àkóyawọ́ àti wípé ó jẹ́ ọ̀nà eléyìí láti jẹ́ kí wọ́n máa lo ìmọ̀ ẹ̀rọ ayélujára láti ṣe ètò ìdìbò tó sì jẹ́ ohun tó lè ṣeé ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. Adéyanjú ló sọ̀rọ̀ ìwúrí ọ̀hún lásìkò ètò ìbò ẹgbẹ́ àwọn amòfin ilẹ̀ yìí eléyìí tó ń lọ́wọ́ ní bí wọ́n ti ṣe ṣàkóso gbogbo bí nǹkan ti ṣe ń lọ láìsí pé ọ̀fọ́n kankan fìrìnà gba lásìkò ètò náà. Adéyanjú ṣe láláì pé gbogbo ètò ọ̀hún òun ló lọ ní ìrọwọ́rọsẹ̀ níbi tí a ti rí ìforúkọsílẹ̀ àti yíyẹ àwọn ohun èlò ìdìbò wò tó fi mọ́ àwọn míì eléyìí tó rọ̀ mọ́ ètò ìdìbò náà. Adéyanjú wá ṣe láláì pé àṣeyọrí ètò ìdìbò ẹgbẹ́ àwọn amòfin ọ̀hún òun ni wọ́n ṣe tí wọ́n sì lo ìmọ̀ ẹ̀rọ ayélujára tó sì ṣe láláì pé orílẹ̀-èdè Nàìjíríà náà lè lo irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá lo ìmọ̀ ẹ̀rọ eléyìí tó bá tọ́. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn ní kùtù àìrí láti iléeṣẹ́ rédíò Adaba FM 88.9 Àkùrẹ́ ìlú Laramọ̀kínlá Àwàtà tí ń gbọ́ sátẹ́gùn bá a bá padà dé ẹ mọ̀ gbọ́ àwọn ìròyìn wa tó tún kù ẹ kú kalẹ̀.
1: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba ajókòó tí ìbọn ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
0: Ẹ káàbọ̀ padà fún ìròyìn lákọ̀tún ẹ̀lẹ́kan sí wa lórí ìtàkùn ayélujára wa www.adaba889.fm tàbí kẹ́ download application Adaba FM lórí Google Play Store. Bákan náà ni ẹ lè fi ìròyìn ṣọwọ́ sí wa tàbí kẹ́ bá wa dọ́rẹ̀ẹ́ lójú àwọn òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo wọ̀nyí www.facebook.com/adabafm88.9 lórí Facebook at adaba889fm lórí Instagram at x wa Adaba FM TV la wa lórí YouTube wa. Bákan náà ni ẹ lè fi ìròyìn ṣọwọ́ sí wa ní newsroom at adaba889.fm. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú. obirin omo odun metadini adota kan ele ti won fesu kan wipe on se ni o na omo odun meji la kan to je akeko re pa ni adazi ani ni ijoba ibile anuacha ni ipinle anambra o lo ti jo wara re fun iko olopa bayi afurasi on ele ti won pe oruko re ni arabirin dim ebere on lo mama jowo ara re sile fun ile ise olopa neni to wa ni agbegbe na agbenuso fun ile ise olopa ni ipinle on sp to chuku Ikenga lo se lala ipe afurasi on lojo ara re leyin igba ti won ti se lala ipe on se ni won ti fi afin re sita wipe on se ni won wa lasiko ti isele na sele ile ise olopa lojo jimo lo wa se lala ipe akeko oluko on olo ti jowo ara re bayi nibi ti iwadi to si tin lo lowo lawo ta wa yi Olubadan tile badan oba Rashidi Ladoja lo ti mo igbegaba oye awon oloye bi mewa ni afin ni ilu badan bayi papa julo lasu iro won lati wa ni ibamu pelu ofin agbega na loju na ti le je kon tu sise sin ile badan ton ti idagba soke ilu ohun igbega eto igbega on lo waye ni afin olubadan ti ile badan nibi ti ogunlogo awon eniyan papa julo awon toro kan awon ori ade orun leke atawon molebi awon eyan ti pejupese si bi eto na oba ladaja lo wa ki awon ti won mu agbegaba oye won ohun to se lara yi pe kon tun bo wa ni bamu pelu alakale to ti awon ofin ele itoro mo oro oye jije o wa se lara yi pe ilu badan lo je ilu ele to tin gba alafia to ti sokan laye to si se lara yi pe kon ma te siwaju lori ohun to ti wa nle Iberubojo lo ti bele ni oja kan ni ipinle Kwara ni ilu Ilorin ti se olu ni ilu Ilorin latari bi oko kan eleyi to ku eru ti royin ti je koye ni pe un se ni ijanu re no dede jabayi eleyi to mu ko lo sinu oja won to si kolu awon shobu kokan ninu oja eleyi to da ipaya sile laarin awon eyan toro kan ti won sin sa asala fun emi won iroyin je koye ni pe oko elero meji din ni ogun ohun ohun lo dede so ijanu re nu ti won si se lalai pe o ja wonu oja na enti isele on soju re se lalai pe isele on lo waye lasiko gba ti oja na kun fofofo ni ilu Ilorin o se lalaje bi pe opolopo awon kan atawon to wa loju ona o ni oko n te mole ko to wa di wi pe o duro si ibikan lowo ta wa yi yaboro yin je koye ni pe bo ti le je wi pe isele ijamba na on lo lowura sugbon to ko si akole kankan ele to buru jai nipa isele na nje ibi ta ori mare la ro tuni lori iroyin ni kutu wa eto ni lati le se radio adaba fe 88.9 yakure ta fi kale si ilu laramo kin ta tin gbo nsategun Olayin ka ojo lolo ti oroyin fo lajin oye tayo lo mu wa se ti gboyin aku simi o ise wa o ni dise

0: bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ náà dàbí àlẹ́ lójú wa àmọ́ mọ́ ní pẹ̀pẹ́ làwọn tí gbílé ayé ṣe ilé àpapọ̀ ẹbí àjànàkú fi ń ṣèrántí bàbá wa ẹ̀gbọ́n wa bàbá wa late pa daniel adéjúwọn àjànàkú tó pẹ̀ yẹn mọ̀ sí bàbá tíṣà dúdú ẹni tó sùn lólu wa lọ́jọ́ 19 oṣù keje ọdún 1983 nílùú ìdògún ọ̀sẹ̀ local government akínkanjú olùkọ́ tó ṣiṣẹ́ sílùú láwọn ilé ìwé káàkiri ìpínlẹ̀ ondo olùfọkànsí lay reader ìjọ st james anglican church ìsàrà ìdògún olùgbaninímọ̀ràn tí ó ṣe múyankan láyé old howard division ọmọ ẹgbẹ́ action group tọkàntọkàn pàá àjànàkú gbé ìpè ayé ìgbàgbọ́ ìfaraẹnijìn oníwà ìrẹ̀lẹ̀ ẹ̀dá olùfọkàntán láíláí làwọn máa ṣèrántí rẹ o sún rẹ o bàbá àwọn ọmọ rẹ mrs elizabeth mayomi àjànàkú taiwo victoria lòúngẹ honorable ìdòwú emmanuel àjànàkú kẹ́hìndé benjamin àjànàkú taiwo margaret akinloye ìdòwú samson àjànàkú alaba comfort akínsẹ̀ǹdé àwọn ọmọ àti gbogbo ẹbí àjànàkú lápapọ̀ ló ń ṣèrántí rẹ honorable ìdòwú emmanuel àjànàkú commissioner fọ́rọ̀ ìròyìn àti ìtànìjí nípínlẹ̀ ondo lolùkéde.
1: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
2: It's about to go down.
3: What?
4: Aww. My love, waiting happen?
3: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
4: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Now CDK.
3: So all those things don't already dey house?
4: Abba, since last month.
3: Ah, pastor, continue the wedding.
5: Yay!
4: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small. Zero interest. Normal market price. Download CityCare today.
6: Visit us at Danco Plaza at Jilosun, beside Ulu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707-484-3351.
5: CityCare. Pay small. Live BB.
7: Papa dogujo osu yi ile toko ipile ondo lo ma peju peje si ilu arigidi akoko gbogbo koro kan di ilu ma gbo bi tibiti alejo ni ilu arigidi akoko egbe na wa ke gbadupa wa ani ke wa wasa wa isule fe je ni pelu ikete ta fe yin se toki popopo tabi ka gbe igba wa ta fi tomato ati ata sinu re iyan le fe nti yin ni pelu obe ogun efini abobe egusi elefo to di papo ta fi pomo to ka atena ngbese jo e arigidi akoko ta se tasa tedetede torotoro arigidi akoko to nti sese e ma fo odun je so arigidi akoko we ti lu bomi ka bi esi igbini bi ate ileke oro to nta se jinjin bale ta sarasa oba ju oba adeju ade ipo ju èyàn jẹ́ èyàn ọ̀pá àṣẹ jura wọn lọ́mọ gbà ìṣòjà majesty ọba dr isa abuola nípẹ̀kú com agbada ńlá ẹlẹ́wẹ̀ ẹtù abodi ilẹ̀ kọkọ bí ọta sákìtì ìlú arigidi àkọ́kọ́ aláyélúwà máa dábìrà wọn máa túkàsà tìgbìnrin bí àti àkùn máa forí adéwò rẹ èṣù tuntun níbi tí àárẹ̀ ọ̀nà kankanfò tílẹ̀ yorùbá bíbá ga ní àdá tí máa wà ní ìkàlẹ̀ tí kábíyèsí bá ti la èṣù tí wọ́n ọdún ìjẹsù ẹ wá bá wa ṣe àwọn ìgbìmọ̀ ìjẹsù àrígidì àkọ́kọ́ ló kéde.
8: Frank Communications tún gbọ́nà ara yọ. Odún ni wọ́n wọn kì í ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀m̀pútà láptọ̀pù nílẹ̀ yìí, máa ń làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó o làágùn kó o tó rí. Tún ra ní tí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀m̀pútà láptọ̀pù. Máa bọ̀ ní Frank Communications kó o wá ojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o, gbogbo kọ̀m̀pútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀m̀pútà láptọ̀pù bag, digital mouse, kọ̀m̀pútà láptọ̀pù stand àti charger. Frank Communications ti kó kọ̀m̀pútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn, okòwò ń bẹ lórí kọ̀m̀pútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀m̀pútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀m̀pútà láptọ̀pù lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀m̀pútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀, ọ̀dọ́ wọn ló ti ríra.

0: 68.9 FM. Awolu Solu Dero Pese.
1: Níbi annual press concert tí Ọlọ́run tọwọ́ Lady Evangelist Aposede Adetoye aka Bonus Press gbé kalẹ̀ lọ́jọ́ Sunday 19th of July 2026 láago méjìlá ọ̀sán nínú ìjọ Cleanest Life Bible Church tó wà ní Ọ̀dọ̀pọ̀ layout of Ìjọ̀ka Road Àkúrẹ́. Ẹ wá kájọ wá gbórin ẹ̀mí tí ọ̀làbùlà tí ń tó ayé ẹni ṣe ra ìpín padà mú ẹlẹ́ṣẹ̀ wá sí ìrònú pìwàdà. Ẹ pẹ́ bí para ọ̀rẹ́ kájọ wá gbórúkọ Olúwaga nínú ìyìn nítorí Ọlọ́run ti ṣetán láti fi ara rẹ̀ hàn ó sì ti pèsè ìránṣẹ́ rẹ̀ sílẹ̀ tí yóò máa forin fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Lady Evangelist Aposede Adetoye aka Bonus Praise àti ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí tó máa wà ń kalẹ̀ lọ́jọ́ náà. Ẹ má gbàgbé Sunday 19th of July 2026 yìí ni o, láago méjìlá ọ̀sán. Ìdè ajá ogun aṣẹ́ nínú ìyìn, ògùn Ọlọ́run yóò fara hàn nítorí orúkọ Olúwa la ó gbéga.
2: Bí ọdún bá ti jọ, pèrègun ọmọ́wọ̀ tuntun bọ̀ wáyé. Iṣu bá ta lóko, inú olóko adùn, ayọ̀ ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀. Ọdún ìjẹsọ arigidi àkókò. Ní ìpínlẹ̀ Ondo wọlé bá wa wẹ́rẹ́, gbogbo wa la ń dáwọ́ dùnú torí. Ọdún ìgbọdọ̀ tó ṣojú ẹ̀mí wa, ọpẹ́ ló yẹ fẹ́lẹ́ dùwà fún àánú àtòrí ọ̀fẹ́ rẹ̀. Ẹ̀rẹ́ yìí tí èmi Aishi Fọlátúnjì Olúmìdé Bẹ́rẹ́gì ti àgbálùkù arigidi. Àti Aishi Fadéjúmọ̀ Rótìmí Olóyè ti àdúgbò Ẹ̀ṣẹ̀ àgbálùkù arigidi àkókò. Pẹ̀lú gbogbo olùgbé àgbálùkù arigidi àkókò fi ń bá kábíyèsí ọba Yusuf Abu Olanipẹ̀kun Sáki arigidi àkókò yá yóò. Olúmi Iṣu bá jiná Èbùrà káfojú kan gbodò Iṣu epo mu yẹn. Ó yá níbi ìjẹsọ arigidi àkókò lógúnjọ oṣù yìí Monday 28 July 2026. Gbogbo ẹlẹ́gbẹ̀jẹgbẹ́ kọ̀ọ̀kan ni a ń kí ní àdúgbò àgbálùkù arigidi àkókò. Gbogbo olóyè lọ́kùnrin lóbìnrin ẹgbẹ́ àgbà
3: erigbo
2: ìlàkùrẹ̀
3: èrìdẹ́jì
2: pẹ̀lú tọlórí tẹlẹ́mù.
3: Àgbálùkù arigidi àkókò la ń kí pé abáríkà ìjẹsù.
2: Àtúnba kábíyèsí ọba Yusuf Abu Olanipẹ̀kun Sáki arigidi yayọ̀ ìjáwé oríire àti ìdálẹ́rẹ́
3: ilé ẹjọ́ gíga
2: Supreme Court.
3: Gbogbo tó nílẹ̀talẹ́jọ pẹ̀lú gbogbo èèyàn ni a ń pè lógúnjọ oṣù kejì ọdún
2: yìí. Yàtí wọ́n bá wa jẹ̀gbọ́dọ̀ lórúkọ Aishi Fọlátúnjì Olúmìdé Bẹ́dágì àgbálùkù.
3: Àti Aishi Fadéjúmọ̀ Rótìmí Olóyè ti Ẹ̀ṣẹ̀ àgbálùkù arigidi àkókò.
2: Ìgbìmọ̀ ìjẹsù
3: àgbálùkù arigidi àkókò 2026 ni olùkéde.
4: Kí yọ mama ti yá

0: 101.9 FM. Peace of a dove.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà rẹ.
1: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríìjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé
1: o ò tí
3: olùṣọ́ àgùntàn ẹ̀sọ́ wa pọ̀
1: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
4: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti Elepe 0707-484-3351.
5: Mo ń gbádùn àdàbà.
6: Gbogbo wa là ń gbádùn àdàbà.
7: Let's go.

0: keep it locked on Adaba FM.
1: Hey, ọmọ ti dé o, ó ti kó wọ̀ndú. Part and part, oríṣiríṣi sọ́là ló kọ́dé. Part and part.
2: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú the best solar energy supplier. 201,999 naira. Ẹ̀wọ̀ ara solar tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti nọ́tà wọn mọ́ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, oní 310,999 tún bẹ́ẹ̀. Ó máa dáhùn èròjà yín fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé free time bẹ pẹ̀lú just 1,000,000 naira and above. Bákanáà ni part and part tún dé pẹ̀lú CCTV. Léyìí tẹ́ bá máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ewu wo? Promo ń lọ lọ́wọ́ báyìí o. With just 53,999. Fún tòní 2 camera. Ṣùgbọ́n just 32,999 naira. Fún tòní kámẹ́rà kan. Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi àti Weber Bank ló bá Adéṣídà Road Àgúrẹ́. Telephone 070-6642-3064. Tó ẹ kú déédé àsìkò yìí. Ibi fíofíó láti bá igi ọ̀gá wó. Ibi ṣàkátá pàrà láti bá àwọn ọ̀rọ̀ àgbàṣanko. Gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì tọ́mọ ènìyàn ń lò ní sáàtà wáyé. Ní pàtàkì ọ̀rọ̀ sólà àti fóònù àti frísà àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì. Torí ẹ̀ la ṣe wá gbé part and part tó jẹ́ olóòtú fún gbogbo nǹkan wọ̀nyí wá sórí ètò láti wá sọ àwọn nǹkan tí wọ́n tún kó dé fara ìlú.
3: Ilé tí a kó dé ni pé tí a bá ṣe ń ra laptop àti fóònù bíi Samsung, bíi Itel, bíi Tecno, Infinix, lẹ́wọ̀ máa gba fans lọ́fẹ̀ẹ́. Laptop tó bẹ̀rẹ̀ látòrí bíi 80,000 naira, that is 79,999, sí 120,999, sókè sókè bẹ́yẹn. Àtàwọn brand new phone tó bẹ̀rẹ̀ látòrí 85,999, sí 101,999, sókè. Ẹ̀wọ̀n máa gba fans sí ní ọ̀fẹ́.
1: Ọbẹ̀ máa ni.
3: A ní laptop, a ní printers, a ní gbogbo computer materials. Tẹ bá fẹ́ látòrí accessory phones dé gbogbo ẹ̀ ló wà. Ẹ máa bọ̀ ní part and part. Lákún street light dé láti enhance security materials. Láyẹ̀ka ilé yín, àwọn street light yẹn bẹ̀ látòrí 27,999 sí àwọn bíi 30,000, 40,000 gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wa. Ìyẹn ò tún wá tán sí ibẹ̀ o. A ní solar CCTV cameras látòrí 25,999. Àwọn solar CCTV cameras. Single lens, double lens, triple lens, four lens, gbogbo ẹ̀ ló wà. Àgbẹ̀ solar ice block machine wa. Gbogbo package tó máa lo battery. Kí a tó máa fi sọ bí ó ní bí 1,999,000. Tó máa ṣe bí 50 blocks, 80 blocks, 100 blocks tó ń lo oòrùn directly. Ní the NEPA. Lórí àwọn solar systems wa, a ní ilé alábọ́dé tó jẹ́ fáwọn students tó jẹ́ pé a ní 150,000 naira tí wọ́n lè lò fi gbé laptop wọn, wọ́n fi lè gbé fan wọn. A tún wá ní tó yẹ pé ó tún ní bulb, kò sí pọ́ mọ́ lọ ilé ìwé kò níná. Wọ́n tún lè yọ lọ library, wọ́n lè gbé kiri. So kò sí ẹsẹ̀nsì pé mi ì ríná kàwé mi. Ìyẹn 150,000 naira. A tún wá ní ilé tó yẹ pé myself and my family oní 250 wà, oní 300,000 wà, oní 500,000 wà ní solar. Ní láti dúró de nọ́mọ́. Part and part multipurpose. Multipurpose lórí laptop, lórí solar, lórí phone.
1: Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ibi tẹ́ ẹ kalẹ̀ sí.
3: A wà ní number 49 Ọba Adéṣídà Road ní part and part complex. A wà láàrin Weber Bank Ọba Adéṣídà àti Yellow Upstairs tó ń jẹ́ Rekabeam tó jẹ́ Farmer Lako. Ẹ ti rí wa mẹ́.
1: Kí làwọn nǹkan míì tẹ tún ní báyìí?
3: Photocopier machine, printers, freezers.
1: Ó wá dàbí Leventis dàbí Shellerans Lékòó nìyẹn.
3: Kì í ṣe ìyẹn nìkan o. Gbogbo ẹni tí tó lè létí mọ solar materials látòrí controller, látòrí iron tó jẹ́ ti solar tó tún lo NEPA, láti orí fluorescent light tó máa lo iná kékeré. Eléyìí tó wá yà lẹ́nu jù. Wọ́n á lọ foye bí iye gbà mítà. Ẹlòmíà tún ní òun lọ́ra jẹnẹrétọ̀ nígbà tó yẹ pé.
1: Tó jẹ́ pé owó tí ó fi ra mítà tàbí máa ná lórí ẹ̀ tàbí repo jẹnẹrétọ̀ yóò ju ìlọ́po ìlọ́po owó tí ó fi ra sólà.
3: Ilé tó wá ṣe bàbá rẹ̀ pé tó bá tún wá lọ ní fírísà. Ó wà ó depend lórí sáìtì fírísà yẹn. Ìyàn tó bá ń lo fírísà méjì ó lè lo ṣe ilé ìtagbé fírísà kan. Ẹ rí oní 1,000,000 naira. Ẹ rí oní 800,000 tó máa gbé fírísà yín. Even ẹ máa rí oní 600,000 tó gbé fírísà yín. Tó bá dọ̀dọ̀ wa, a ó sọ fún yín bẹ́tà. Tẹ bá ní ìṣù pẹ̀lú sólà yín, ẹ lè kàn sí wa. A wá bá yín wò ó. A mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. A tún máa ń ṣe swapping, à ń ṣe upgrading. Ẹlòmíì ti lè ra sólà kan tẹ́lẹ̀ tó wá ń lo tí ò gbé. Tó bá pè wá, a wò ó. A ó ba upgrade ẹ̀. A dòwó kékeré mọ. A fi gbé ńlá. Gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ yìí, àtòrí laptop, àtòrí sólà, àtòrí phone. Even tẹ bá fẹ́ ṣe repair phone yín, laptops yín, ẹ máa bọ̀ tààrà. Wọ́n bá yín ṣe ní number 49 part and part complex tó wà láàrin Weber Bank branch àti Rekabeam House tó jẹ́ Yellow upstairs oba deshida
2: to koni ju bayi lo foti akoko ye to mogun olupomi lo ko temi e se people
4: egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
5: aba ayo ko ti igbo ni nipa 24/7 aba make sure koronjo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tin nu rara o ka gbo eyin didun ara riro a fo gede gede do ti ora danu logo lo mo okunrin aba duro ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nafdaki fun tedugba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamisho gugu iga ijawa ija osi always guide me
6: aje ki ama ki gbogbo eyin ololufe wa ni bi ki bi te wa te ti na fani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ijokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan awon so pe ami ilowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wonu di en ti o ni awon dukia ta ma si properties daada lai se yipo lagun ile ise kan wa ti en pe ni city care kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju city care ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
7: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbo abayin ti a mo si CDCDCA RE application ni te pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
6: gas be fera gan ko
7: be fera aga o wa nbe be fera moto o wa nbe dede mo sanwo die die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ti won lo wo pe elo ni won ta
6: kini o ko ma se pe fe gbe won ma ra
7: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati osese meji titi di 40 weeks
6: ogoji
7: ose lati mo sanwo
6: mo be bi n pe se won kokoko so iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die bawo won se se
7: e seun olotu se ri bi a se gbe kale ni wi pe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wi pe a gbe oja yen fun won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fa lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be be lo bo se wa niyan sa
6: ikini idi ti e fi se ban pe kawon yen kokoko san wo le die iye to di pe egbe oja fun won
7: e seun olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ku ni anfani lati ra awon kan to si le mo sanwo die die so eni ti o mu osu merin to sanwo kini keji fun won kan wa ti bale lori pe
6: eleyi
7: yo le mo sanwo lo
6: to
7: ti olotu en ti won si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
6: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
7: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati eronu la pen ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin laamu rara
6: nibo ni office yin
8: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factor Chief Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
7: Oluleṣe wa si wa ni number 6 Ike Asogua Anthony Leko ni ilu Eko be ni olotu
9: e pe CDK sori number yi 070 7454 2995
10: lẹ́ẹ̀kan sí 0707454-2995.
7: Ẹ ṣeun olóòtú. Ọ̀rọ̀ lẹ́tígbọ́n láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tẹ́ jẹ́ aṣojú CDK. Ìwọ náà mọ́gọ́rẹ́ lónìí kó lè bàdẹ́ tí ó ní dúkìá.
11: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
12: Wo ọ̀rẹ́, ó sún mi ó jẹ. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò. Gáà sìlíńdà wa náà ti fẹ́ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
11: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDK ni.
12: CDK, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
11: CDK, CDCARE, Application Àṣírí Ọ̀la ni. Níbi tó ti rẹra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget, electronics, tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́, kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́ máa dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bára fódìdí oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
12: Irọ́ ni o.
11: Òótọ́ tó hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti ra wọn. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí, mi ìsanwó rẹ̀ tán.
12: O sì rírú èyí, o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
11: Ìwọ ló béèrè, ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jáyé CDK ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdk.app.
13: CDK, making life easier.
0: Life is exciting on Adaba FM.

0: gbádùn àdàbà.
1: Mọ̀ ń gbádùn àdàbà.
0: Mọ̀ ń gbádùn àdàbà.
2: Labalaba tó di kòlẹ́kùn, àjọ rẹ̀ yóò yá. Èmi yóò máa kọrin, wọ́n máa yìn, wọ́n máa kọrin.

0: lọ.
1: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé jáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Àtọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwa ń tíṣẹ̀ jínsán ṣínú pantan jogger wrist watch awoka senator dressing resource control ní yíṣu. Ọ̀tàgbàǹtàgbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God! Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defence, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ní kò tètè wá máa order for uniform container and sandals. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọ léyọ tàbí dọ́sí dọ́sí. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù, abíbàtà kó kó ká.
2: Mo ti lè jẹ́ pé ọjọ́ náà dàbí àlejò wa, àmọ́ mọ́ nígbà pé làwọn tí gbílé ayé ṣe. Ilé àpapọ̀ ẹbí àjẹnukú fi ń ṣèrántí bàbá wa, ẹ̀gbọ́n wa, bàbá wa. Late Pa Daniel Adéjùwọ̀n àjẹnukú tọ́pọ̀ èèyàn mọ̀ sí bàbá Tíṣàdúdú ẹni tó sùn ní Olúwa lọ́jọ́ 19 oṣù keje ọdún 1983 nílùú Ìdògún Ọ̀sẹ́ Local Government. Akínkanjú olùkọ́ tó ṣiṣẹ́ sílù láwọn iléèwé káàkiri ìpínlẹ̀ Ondo, olùfọkànsí ní Rida, ìjọ St James Anglican Church, Ìsàrà Ìdògún, olùgbaninímọ̀ràn tí ó ṣe múyankàn láyé Old Orwell Division, ọmọ ẹgbẹ́ Action Group tọkàntọkàn. Bàbá àjẹnukú gbé ìpè ayé ìgbàgbọ́ ìfaraẹnijìn oníwà ìrẹ̀lẹ̀ ẹ̀dá olùfọkàntán láíláí làwọn máa ṣèrántí rẹ o. Súnre o bàbá. Àwọn ọmọ rẹ Mrs. Elizabeth Mayomi àjẹnukú Taiwo Victoria Longe, Honorable Ìdòwú Emmanuel àjẹnukú, Kẹ́hìndé Benjamin àjẹnukú, Taiwo Margaret Akinloye, Ìdòwú Samson àjẹnukú, Alaba Comfort Akinseyinde, àwọn ọmọ àti gbogbo ẹbí àjẹnukú lápapọ̀ ló ń ṣèrántí rẹ. Honorable Ìdòwú Emmanuel àjẹnukú, Commissioner fọ́rọ̀ ìròyìn àti ìtànìjí nípínlẹ̀ Ondo lolùkéde.
3: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ní ọjọ́ Thursday 16th July ni mo wọ taxi láti Futa North Gate lọ sí ọjà ọba ní ìlú Àkúrẹ́, tí mo sì gbàgbé ẹrù mi sínú taxi náà. Ẹrù náà jẹ́ trial box tàbí case tí wọ́n fi ń ṣe àyẹ̀wò ojú. Kọ́lọ̀ rẹ̀ jẹ́ silver and black. Mo rọ awakọ̀ taxi yìí kí ó jọ̀wọ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0815-186-2056 lẹ́ẹ̀kan sí 0815-186-2056 tàbí kí ó gbé ẹrù náà wá sí ẹ̀ka ìpolówó ọjà Àdàbà FM tí ó wà ní ẹgbẹ́ A Division Police Station, ọba Adéṣidà Road, Àkúrẹ́. Ẹ ṣé púpọ̀.
4: Christ is mine. Covenant Church of All Nations, aka I am okay with Jesus, celebrate fifth year of God's faithfulness. Faith Ebenezer. Thus far, the Lord has helped us. 1 Samuel chapter 7, verse 12. Coming up on Wednesday, 22nd to Friday, 24th July, 2026. The first 2 days are for praise and power service. Time 5 p.m. daily. Sunday, 26th of July, which is the grand finale, is meant for the Thanksgiving service. 10 a.m. prompt. Venue, Church Auditorium at number 11 Owode Street off Adegbola, Akure, Ondo State, Nigeria. Our guest ministers include Evangelist Fagita Elizabeth, Evangelist Ilesomi Mayowa, Lady Evangelist Jumoke Omodele, and lots more. Ministering Pastor Dr. Oluwole Ojumo, and Pastor Mrs. Rose Ojumo, General Overseer and Host. For more inquiry, dial 080-3472-0243. Can't afford to miss this program. Come and celebrate with us. Come one, come all. Jesus is love.
5: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
6: Abba, aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin àgbà.
0: bá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pè ló rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 63 091 60 62 63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamation gbogbo ìgbà ìjàwá ìjà òsè always guide me.
7: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
8: It's about to go down.
9: What?
10: Aww. My love, what did happen?
9: Before I marry you, the TV where you promise, the fridge in car, where is it? Washing machine car. Will I be using my hands to wash clothes in 2026?
10: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
9: So all those things don't already dey house?
10: Abba, since last month.
9: Ah, first off, continue the wedding.
11: Yay! Walk on down, talk to me.
10: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today.
12: Visit us at Danco Plaza at Jiloson, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikero Road, at Adoekiti. Please call 0707-484-3351.
11: CDK! Pay small, small. Live BB!
1: Life Everlasting International Outreach Ministry. Nílùú ìrùn àkókò. Ìlú ìgbè wá síbi anniversary and launching of 30 million naira bus project. Kíṣẹ́ olúwa ó lè túbọ̀ máa dàgbà sókè. Àkòrí àjọ̀dún yìí ni. Promise Keeper. Ara ọ̀tọ̀ ló máa jẹ́ sà. Torí ó máa fa báàgì dání, ó dẹ̀ máa gbọ́mọ pọ̀ sẹ́yìn. Ọjọ́ Monday, ogúnjọ́ oṣù July. Ọjọ́ kẹrìnlélógún ẹ̀. Ilé Revival ó fi máa milẹ̀ tètè by 4 PM daily. Ọjọ́ Sunday 26. Bẹ̀rẹ̀ láti 9 AM. Ilé gidigidi ètò yóò wá máa ṣẹlẹ̀ ní wọmúwọmù gbámúgbámú jigijigi. Ilé ìjọsìn wa. Tú kalẹ̀ sí Ado Road ní kọjá ọmọlóore ní After Police Station nílùú ìrùn àkókò. Oríṣiríṣi àwọn èèyàn jàǹkà-jàǹkà pàtàkì pàtàkì ló máa péjú ń bẹ̀. Àwọn guest minister ni Pastor Adébísí Ọláwálẹ̀, Prophet Olúwa Bùnmi Fatuyì, Ebi Evangelist Olúwa Tósìn Bolúwa ti fẹ́. Bákẹ́lẹ́ ni Pastor and Pastor Mrs. Anne Tẹniola David tí wọ́n jẹ́ host yóò fi àdúrà àti wàásù pitú níbi àwọn ètò yìí. Christ in Life Everlasting International Outreach Ministry ní Ado Road ìrùn àkókò ló gbé wá síbi àjọ̀dún yìí. Ẹ̀yin náà ẹ má mà mí.

0: èyí la fi ń ti gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjòkòó kókó ti tó láti gé àkàlà òyìnbó fún ìgbéyàwó tò ní.
1: Ẹjọ̀wọ́ ẹdúró lọ́jà rẹ̀.
2: Kí ló ṣẹlẹ̀?
1: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
0: Ẹ ní tòótọ́.
1: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
0: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
2: Èmo ló tún jẹ́ CDK báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
1: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Iléeṣẹ́ wa wà ní Dako Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
4: CDK, sọ́rí ẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

wọ́n gba ìbọn ìléwọ́ tó ń tẹ àwọn ọkọ̀ ilé tí wọ́n ti jí gbé. Lọ́wọ́ àwọn tó jí gbé nípínlẹ̀ wo nìyẹn ti wáyé? Ẹ gbọ́ orí kíni rìn láàárọ̀ tòní o. Orílẹ̀-èdè Nàìjíríà forí lọ́wọ́ bọ̀wé àdéhùn alágbọ̀rọ̀ ẹniyé pẹ̀lú orílẹ̀-èdè Morocco lórí kíni ẹ kòkò tún gbọ́ láàárọ̀ tòní. Kọ́lọ́hún sáánú ẹni ní o. Àwọn ọmọ ìyá mẹ́ta ni wọ́n jí gbé báyìí nígbà tí wọ́n ń tẹ̀lé òkú ìyá wọn lọ sí ilé. Wọ́n fẹ́ lọ sìnkú, wọ́n ti jún wọn gbé. Ìpínlẹ̀ wo nìyẹn ti ṣẹlẹ̀? Ẹ ó gbọ́ láàárọ̀ tìtò nínà. Fásitì kan ńlẹ̀ yìí ti ní káwọn òṣìṣẹ́ rẹ̀ bíi mẹ́jọ máa lọ ilé lórí ẹ̀sùn kíni. Ẹ kúkú gbọ́ láàárọ̀ tìtò nínà.

0: iléeṣẹ́ ọlọ́pàá lòun ti dóòlà. Ọmọdé léńjẹ léńjẹ kan o. Tó sì ti fi kélé òfin gbé olùṣọ́àgùtàn kan àti obìnrin kan. Eléyìí tí wọ́n ń lọ́wọ́ nínú ìwà àkùtọ́. Ìpínlẹ̀ wo nìyẹn ti ṣẹlẹ̀? Ẹ ó gbọ́ láàárọ̀ tòní o. Omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Ó mọ̀ ṣẹlẹ̀ nípínlẹ̀ Edo. Onírúurú àwọn ibi tó ṣe kókó kòkòkókó òun ló bàjẹ́ o. Tó mọ bí ibojì. Ẹ ó tún gbọ́ láàárọ̀ tòní náà. Labala ìròyìn eré ìdárayá. Orílẹ̀-èdè England fìyà jẹ orílẹ̀-èdè France pẹ̀lú àmì ayò 6-4 ní ìpele kẹta eléyìí tí wọ́n gba lánàá, ìyẹn third place. Ẹ má sì gbàgbé pé tó bá ti di lálẹ́ òní, àṣekágbá ìdíje ìfẹ̀yẹ àgbáńlá ayé yóò gbìnàyá o. Láàrin orílẹ̀-èdè Argentina àti orílẹ̀-èdè Spain. Wọ́n yí àtàwọn ìròyìn mìíràn lẹ́gbẹ́ ọ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láàárọ̀ tòní. Ẹ mú kalẹ̀ towó tọmọ tàìkú baálé ọ̀rọ̀. Ẹja dojú ọjà náà bí n bá dé àwọn ọmọ fún wa láwọn ọ̀rìn kíni mú ìròyìn tá a ti ka kókó kókó kókó rẹ̀ síta láàárọ̀ tòní. Fọlájìn Oyetayo lórúkọ mi, lẹ́ẹ̀kan sí o. Ẹ kú kalẹ̀.
1: Bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ náà dàbí àlejò wa, àmọ́ mọ́ ní pẹ̀pẹ́ làwọn tí gbílé ayé ṣe. Ilé àpapọ̀ ẹbí àjẹnukú fi ń ṣèrántí bàbá wa, ẹ̀gbọ́n wa, bàbá wa. Late Pa Daniel Adéjùwọ̀n àjẹnukú tó pẹ̀ yẹn mọ̀ sí bàbá Tíṣàdúdú, ẹni tó sùn ní Olúwa lọ́jọ́ 19 oṣù keje ọdún 1983 nílùú Ìdògún Ọ̀sẹ́ local government. Akínkanjú olùkọ́ tó ṣiṣẹ́ sílùú láwọn iléèwé káàkiri ìpínlẹ̀ Ondo, olùfọkànsí lay reader, ìjọ St. James Anglican Church, Ìsàrà Ìdògún, olùgbaninímọ̀ràn tí ó ṣe mú yankan. Láyé Old Owó Division, ọmọ ẹgbẹ́ Action Group tọkàntọkàn, pàá àjànàkó gbé ìpè ayé ìgbàgbọ́ ìfaraẹnijìn oníwà ìrẹ̀lẹ̀ ẹ̀dá olùfọkàntán láíláí làwọn máa ṣèrántí rẹ o. Súnré o bàbá. Àwọn ọmọ rẹ Mrs. Elizabeth Mayomi àjànàkó Taiwo Victoria ló ń gẹ́, Honorable Ìdòwú Emmanuel àjànàkó, Kẹ́hìndé Benjamin àjànàkó, Taiwo Margaret Akinlóye, Ìdòwú Samson àjànàkó, Alaba Comfort Akinsẹ̀dé, àwọn ọmọ ọmọ àti gbogbo ẹbí àjànàkó lápapọ̀ ló ń ṣèrántí rẹ. Honorable Ìdòwú Emmanuel àjànàkó, Komisanna fọ́rọ̀ ìròyìn àti ìtànìjí nípínlẹ̀ Ondo lolùkéde.
2: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọrọ́kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abà, ayé òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abà Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ máa gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abà Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abà Mixure láti jẹ́ alágbàtà jákè jádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53 0.

ó ṣe lálàyé pé lásìkò ìgbà tí àwọn ọlọ́pàá dáhùn sí ìṣẹ̀lẹ̀ náà ń ṣe ni ọwọ́ wọn ba àfúrásì kan kí wọ́n ṣe lálàyé pé gbogbo àwọn tó bá tún lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà òun ni wọ́n fi kélé òfin gbé àti wípé àwọn afurasí eléyìí tó sá lọ òun ni wọ́n fi kélé òfin gbé láìpẹ́ láì jìnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bẹ nínú ìwé ìròyìn punch àti ìwé ìròyìn daily post tó jáde láàárọ̀ tòní. Àwọn ọmọ ìyá mẹ́ta kan eléyìí tí wọ́n ń tẹ̀lé òkú ìyá wọn lọ láti ìlú Àbújá lọ sí ìpínlẹ̀ Benue láti lè jẹ́ kí wọ́n sin òun ni ọ̀rọ̀ tún ti sọ̀tọ̀tọ̀ fún báyìí o lásìkò ìgbà tí àwọn agbébọn dá wọn lọ́nà tí wọ́n sì jí wọn gbé sá lọ ní nǹkan bíi aago mẹ́rin ìdajì òru. Àwọn agbébọn níròyìn jẹkújẹ ni wípé ń ṣe ni wọ́n ya dí ojú ọ̀nà lásìkò ìgbà tí àwọn ènìyàn ń rìnrìn àjò lọ tí wọ́n sì ń gbé òkú ìyá wọn lọ sí ilé lójú náà àti lè jẹ́ kí wọ́n sin ní agbègbè Òtúpọ̀ ní Ohimi ní ìjọba ìbílẹ̀ Ohimi ní agbègbè ìpínlẹ̀ náà. Ìjínigbé ọ̀hún oníròyìn jẹ́ kó yé ni wípé ń ṣe ni wọ́n tún gbé àwọn ènìyàn míì tí wọ́n sì kọ́kọ́ tún gbé òkú eléyìí tí wọ́n gbé lọ kó tó wá di wípé wọ́n yọ̀ǹda òkú sílẹ̀. Ìròyìn jẹ́ kó yé ni wípé lásìkò ìgbà tí

ń tẹ̀lé òkú ìyá wọn lọ sí ilé lójúnà àtilẹ̀ jẹ́ kí wọ́n sin ín. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọbẹ̀ nínú ìwé ìròyìn punch eléyìí tó jáde lójúmọ̀ tìtòní náà. Fásitì ti ìpínlẹ̀ Kàlàbà òun ló ti ní kí àwọn òṣìṣẹ́ rẹ̀ tó ń lọ bíi mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí kí wọ́n máa gba ilé wọn lọ látàrí àwọn ẹ̀sùn tí kò tọ́ níbi tí a ti rí ṣíṣe mọ̀gùmọ̀gù nínú ìdánwò àìmáwá síbi iṣẹ́ déédé àti àwọn ẹ̀sùn kan eléyìí tó ní ṣe nípa dída owó iléèwé ọ̀hún gba igbó àtù àti àwọn ẹ̀sùn mìíràn. Fásitì ọ̀hún ló ṣe láláì pé àwọn òṣìṣẹ́ wọn ọ̀hún òun ni wọ́n fi ọwọ́ òfin mú tí wọ́n sì lé wọn dànù lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe láláì pé ńṣe ni wọ́n jẹ̀bi àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n nígbà tí wọ́n ń ṣe ìpàdé kan eléyìí tó ní ṣe pẹ̀lú ti iléèwé ọ̀hún ibẹ̀ ni dókítà Ichah Chukwula òun ló ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ tí ó ṣe láláì pé iléèwé fásitì ọ̀hún òun ló ti ṣe ìwádìí lóníkúnnákúnná tó sì rí dájú pé àwọn mẹ́jẹ̀jọ tí wọ́n dárúkọ yìí òun ló jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n eléyìí tó mú kí wọ́n rọ wọn kúnlé lásìkò tá a wà yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọbẹ̀ nínú ìwé ìròyìn punch vangard eléyìí tó jáde láàárọ̀ tìtòní. Ìṣẹ̀lẹ̀ omíyalé agbára ya ṣọ́ọ̀bù eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo òun ló ti gba àwọn bíi kan tó ṣe kókókókó kódà ìròyìn jẹ́ kó yé ni pé àwọn ilé tó ń lọ bí ogún níye ló fara kááṣá nínú ìṣẹ̀lẹ̀ náà eléyìí tó tún gbẹ̀mí àwọn ènìyàn eléyìí tó tún gbé àwọn ọ̀kadà sá lọ ní agbègbè Ìgárà ní agbègbè ìpínlẹ̀ náà nínú ìròyìn eléyìí tí wọ́n fi léde jẹ́ kó jẹ́ ni wípé ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ọ̀hún òun ló wáyé tí kò sẹ́yìn ìṣẹ̀lẹ̀ òjò àròrá kan eléyìí tó ṣẹlẹ̀ ní agbègbè náà ní ìpínlẹ̀ Edo ìròyìn tó fi kún wípé gbogbo àwọn ibojì kọ̀ọ̀kan òun ni òru àròrá òjò ọ̀hún òun ló tún wọ́ lọ ní àsìkò tá a wà yìí kọ́lọ́hún sàṣàánú ẹni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọbẹ̀ nínú ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ tìtòní. Ẹ jẹ́ ń jó ìròyìn abala eré ìdárayá mọ́ kó tó di wípé a mọ tàtà pínsẹ̀ láàárọ̀ tìtòní. Ife ẹ̀yẹ àgbáńlá ayé tọdún yìí ló ti débi ikùn kò dùn báyìí níbi orílẹ̀-èdè England àti orílẹ̀-èdè France ti ṣe kojú ara wọn lánàá láti mẹ́ni tí ó ṣe ipò kẹta nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé tọdún yìí eléyìí tó ṣe wípé àṣekágbá rẹ̀ òní yóò wáyé ní alẹ́ òní. Orílẹ̀-èdè England ló wá fìyà jẹ orílẹ̀-èdè France pẹ̀lú àmì ayò 6-4 eléyìí tó mú kí gbogbo àpapọ̀ àmì ayò tí wọ́n gbá wọlé lánàá nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún kó máa lọ bíi 10 ọ̀tọ̀ọ̀tọ̀. Kylian Mbappe agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè France ló ti fi ìtàn balẹ̀ báyìí gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù eléyìí tó mi àwọn tó pọ̀ jùlọ nínú ìdíje tóun ti àkọọ́lẹ̀ eré ìdárayá ife ẹ̀yẹ àgbáńláyé nígbà tó ti mi àwọn 22 nígbà tí Lionel Messi náà wà ní ipò kejì pẹ̀lú àmì 21 bóyá Messi yóò mi àwọn lálẹ́ òní nígbà tí orílẹ̀-èdè Spain bá ń kojú orílẹ̀-èdè Argentina nínú àṣekágbá ìdíje ọ̀hún eléyìí tí yóò wáyé. Ẹ mọ́ gbàgbọ́ pé tó bá ti dàgọ́ mẹ́jọ alẹ́ òní orílẹ̀-èdè Spain yóò mọ kojú orílẹ̀-èdè ti Argentina nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé tọdún yìí eléyìí tí yóò parí lálẹ́ òní.

0: 0816251 9991. Ẹ káàárọ̀.
1: Ẹ máa kojú mọ́.
0: Orúkọ yín àti ibi tí ẹ̀ sì ń pè wá.
1: Lókè ló pe láti ìdàgbò lábẹ́ ìjánu.
0: Ẹ ṣeun.
1: Ẹ ìdílé fẹ́ kàá láti ìdílé fẹ́ dáhùn sí. Lẹ́ni èmi fẹ́ gbé fún Argentina tí ó wà ẹkùnjẹ takuntakun.
0: Ẹ ṣeun. 0816251 9991 0816251 9991. Ẹ káàárọ̀ ẹ kojú mọ́. Hello. Hello, ẹ ti wà níbẹ̀ o. 0816251 9991. Hello, ẹ káàárọ̀.
2: Ẹ máa kú ètò.
0: Ẹ ṣe bàbá orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá.
2: Ẹ kú ojúmọ́ ẹ kú ìsinmi o.
0: Yes, sir.
2: Awo Adesina láti Ìwárọ̀ Kàkókó ló ń kí.
0: Ẹ ṣe bàbá.
2: Ṣé rí mo kàn fẹ́ bẹ ìjọba àpapọ̀ pẹ̀lú ìròyìn kan tẹ mú jáde láàárọ̀ yìí. Ó ń ṣe ni ní kàyéfì pé èèyàn tó fẹ́ lọ sí òkú ìyá ẹ̀ tó tún jẹ́ wípé wọ́n tún lọ ṣe jàǹbá lójú ọ̀nà. Tó kí ìjọba àpapọ̀ kí wọ́n jọ jáde kí wọ́n bá wa gbìyànjú láti wá àwọn wọ̀nyẹn kí wọ́n bá wa wá wọn rí. Ìbànújẹ́ kejì ló máa jẹ́ fún agbo ilé wọ̀nyẹn ìyẹn nídìílé wọn wípé wọ́n fẹ́ lọ ṣe ọ̀fọ̀ ìyá wọn tó ṣalábàápàdé ìyá wọn ìjínigbé. So kinní wọn ó dẹ̀ ń tìyàn lójú lórílẹ̀-èdè wa Nàìjíríà ń bí kí a máa gbọ́ irú àwọn ìròyìn wọ̀nyí. Ẹ jọ̀ọ́ àrọwà la máa pàṣẹ àwọn ìjọba wa pẹ̀lú àwọn elétò àbò wa kí wọ́n bá wa fi ṣiṣẹ́ ṣe. Ọlọ́run á fún wọn ṣe o.
0: Àmì o.
2: Ẹ kú ètò.
0: Tọ́ ibi ìlàórí mọ́ láàárọ̀ tòní lórí kíka ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tá a pè ní Ẹtìyín mélòó. Fọlájì Òyetayọ̀ lórúkọ mi ò ẹ kó kalẹ̀.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo
2: Ami ase olorun ba mi maso aso oku aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dada ni ko n ta n fe ko tu alo ka si wa laye ta fe wa ile ise alonso ventures tun ti de o lati lu kano bi won se nse se toju oju to si je pe won o fi nini la oni won tun gbe wa dedu awon maso gbogbo aso oku aye asoju kan pataki n be legbe mi e ba n ki gbogbo aye to n gbo wa sa
3: mo ki gbogbo eti to n gbo mi eti te n fi n gbo mi ko ni din te ma na o le lori oruko emi ti mo ba n soro ni Dr. Maruf lati ile ise alonso ventures
2: bati eje pe oro eti ko le gbe wa oro oju ni kini pataki oju lara gan
3: oju je nkan pataki to je pe ta ba on le owo tan le ola oju na la firi na debe tori na a o gudo fe owo bin tin ka fi mu oro oju
2: alausa alausa gbogbo kanu gbogbo noti ni won ti ma nti je alausa npa atoju oju laipe yi ede ipele osun lati toju opolopo awon eyan nipa oju
3: be ni sir
2: e si se toju won kaluku won won si wa lalaafia
3: pelu ogolodolo
2: kila won te fe se toju gan
3: itoju oju ofe ni ayewo oju ofe ni
2: bo wa leleyi se rorun ijoba lo gbele ikale ni abi aladani ile ise alausa na ni
3: ile ise aladani na ni labi Dr. Dauda Kwande lati ilu Kano
2: o lo si je pe lori oju o le yin ni e mu nbaada lati ma fi siran lowo fa awon eyan
3: a lona meji nkan ta mo na la nsise to
2: ojo wo ni ayewo itoju ti o wa
4: eto yi tin bere ni ojo Monday on the 20 ogunjo osu keje ta wa yi ati ojo Tuesday on the 21 ojo kokan le ni ogun osu keje ta wa yi bakan na ojo meji pere 2 days ni anfani yi yo fi waye
2: ni eto itoju oju ayewo oju yo fi waye ibo ni o ti waye
4: ni oke mopo hall iyen hall to koju si palace ni oke mopo ni ilu owo ibe ni anfani yi o ti waye fojo meji gbako ilu owo gangan ni anfani yi o ti waye
3: 0706047803 7
2: e ba n tun pe
3: 0706047803 7
2: iba ba n so n pa oju kila won nkan ti ma yo oju lenu
3: orisirisi nkan lo ma n yo oju lenu elomiin lati bi aikiyesi ara latara ounje latara eruku latara adoti awon to ye ka mojuto ta mojuto o ma n gba oju lowo elomiin
2: ojo ko ma wa mi
3: lelomiin asidenti ori na
2: mo imi o ma wa pin imi o ma wo balabala imi o ma yo bi efin imi o ma dabi eni pe nkan ta di
3: lorisirisi
2: imi o ma wo bi eni pe ko ri nkan baba to je nkan gba mi ato ni o sumo baba se sumo aloje se gbogbo eleyi le se tan lati se fawe eyan
3: pelu ogolodolo
2: egbe le fe fi se ni abijo abeya abesin
3: gbogbo eyan patapata la pe tolorun ba ti da ojumo
2: le fe kan na wa
3: lokunrin lobirin lomode
2: la pe le si pe gbogbo eleyi
3: be ni egberun meta ni won fi gba form
2: ehe owo form ni won san
3: be ni 3000 naira pere
2: leyin egberun meta un elo ni won se ayewo
3: ko si nkan kan mimo
2: elo ni won se itoju
3: ayewo ofe itoju ofe ni
2: ba ato melo le to yo ma bere lojojumo
3: lati ago meje aro
2: ago meje aro
3: titi di ago mefa role lojojumo
2: o ma si ti de tan gba form o ni sewo kankan
3: rara pa
2: e si ni se ijoba lorun yin
3: ile ise aladani
2: e ja se ibo le ni itoju yo ti waye
4: eto yi tin bere ni ojo Monday on the 20 ogunjo osu keje ta wa yi ati ojo Tuesday on the 21 ojo kokan le ni ogun osu keje ta wa yi bakan na ojo meji pere 2 days ni anfani yi yo fi waye ni oke mopo hall iyen hall to koju si palace ni oke mopo ni ilu owo ibe ni anfani yi yo ti waye fo ojo meji gbako ilu owo gangan ni anfani yi yo ti waye
3: 0706047803 7
2: e ba n tun pe
3: 0706047803 7
2: adupe lọlọrun ẹrọ ìbánisọrọ táwọn èèyàn lè fi béèrè torí pé ọrọ ojú kì í ṣe ń tá a lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí elédùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó ẹrọ ìbánisọrọ wo ló lè já sọ̀dọ̀ yín
3: ẹrọ ìbánisọrọ tán lè pè wá sí 0706047803 7
2: ẹ bá ń tún pè
3: 0706047803 7
2: ilé iṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná
3: ilé iṣẹ́ alausa ventures tó kalẹ̀ sí ìlú kánò
2: lábẹ́ dókítà
3: Dauda Kwande
2: ojú ò ní tì í sa orúkọ tí gan ti jẹ́
3: orúkọ tèmi ni Dr. Maruf láti ilé iṣẹ́ alausa ventures
2: a gbọ́ pé ilé iṣẹ́ alausa ventures pé kánò ni wọ́n wà ẹ̀yìn ń sọ yorùbá bó o ló ṣe jẹ́
3: bẹ́ẹ̀ ni sà yorùbá lè mi tí mo jẹ́ aṣojú fún ilé iṣẹ́ alausa ventures ní gbogbo ilẹ̀ yorùbá ni mo ti jẹ́ aṣojú fún
2: wọn láwọn èèyàn láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù ẹjẹ́ yọ̀ǹda yín ó làwọn náà ti gbọ́ òun ẹjẹ́ gbéra láti jàǹfààní ojú ọ̀nẹ́rẹ́lẹ́dẹ̀ẹ́ o àníwà lóòkun ayé ẹ̀kú kàn.

ẹ̀ṣẹ́ tó sẹ́, ó kí, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: A'udhu billahi minash shaitani rajim. Bismillahirrahmanirrahim. Akika bo sori eto imole esin yi ti egbe awon akeko muslimi nile Nigeria eka ti ipinle Ondo ti won se onigbowo re. Eni ti mo ba wa soro Olorun fun toni, awon na ni Amir MSSN Ondo State Area Unit. Ohun ti won si mo fi da wa leko loni oni won pe ni iroyin. E mo ba wa ka lo. Bismillah.
1: A'udhu billahi minash shaitani rajim. Bismillahirrahmanirrahim. Wa bihi nasta'inu wa la hawla wa la quwwata illa billah. Mo ki o bo ile pe a ku ojo meta. Mo ki wa ni ekan si pe gbogbo a muslimi jade jado agbaye ni pataki Ondo State ati Nigeria lapapọ. Mo to ki wa pe a ku asiku ọdun ileya eyi ti o se n kuro ni nile kopẹkopẹ. Bẹ́ẹ̀ni mo kí àwọn ọmọya wa lálàájì ní èyí tí wọ́n sẹ̀ ń darí dé láti ní olúwa pé ẹ̀ka bọ̀ ẹ̀kú ìrìn ọba tó ran yín níṣẹ́ kò ní padà kọ̀ fún yín kò ní sọ fún òun ògbà lọ́wọ́ yín. Àjọkùn màbòrórun wàṣàyókùn màkìbólọ́n kí ọlọ́run kó máa ṣàgbà ìgbìyànjú yín kò gbà ní ìbàdàn fún yín o. Gbogbo ìgbòkègbodò ẹnì kọ̀ọ̀kan yín ọlọ́run kò sí ní ìtẹ́wọ́gbà. Mo kí gbogbo àwọn tí wọ́n wà lórí ìrìn nínú ṣe hajj náà àtàwọn tí ò tí gbéra tó máa padà gbéra wípé lógo ọlọ́run bá dẹ́dà ẹ̀ ní sálẹ̀ ìgúnlẹ̀ rọ. Ẹ wọ́n ní sálẹ̀ ìbáwọn náà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ dídé tí ìpalẹ̀mọ́ ti wà ní kọ́lọ́run kò sí ọlọ́run kó má ṣàjẹ́ jásí rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn tó ṣe lọ tó ṣe bọ̀ ọlọ́run bá ní bánà jù náà jẹ́. Mo kí gbogbo lórí ẹlẹ́sìn ní ìpínlẹ̀ Ondo àti ní gbogbo agbègbè káàkiri ológun mẹ́rin Nàìjíríà tó fi rí àkárí ayé kọba dẹ́dà kó má mọ kúrò ń bẹ̀ ní kíákíá báyìí. Bákan náà kójọ járe kó má ṣàìgbà ìgbìyànjú alápapọ̀ kó gba ní ìbàdàn fún ìkọ̀kan wa. Gbogbo yín pátá ni mo kí lẹ́ni tó ti rẹ̀dí tó dé dúró. Wàá kí gbogbo àwọn ọmọ wa ẹlẹ́sìn míì ẹ̀tọ́ sí ìsìláàmù náà wípé àwa náà kò dédé àkókò yìí o kí ọba dẹ́dà kó má ṣàìsìn ìkọ̀kan wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Àwọn ọmọ ìyá yín náà ni gẹ́gẹ́ bá ti ṣe máa ń ṣe níjọ́ mẹ́jọ mẹ́jọ ní gbogbo ìgbà láti pe àwa sákìsì gba ara wa nímọ̀ràn bá ara wa sọ̀rọ̀ lórí ìkànnì yìí dédé àkókò yìí. Ìyẹn ni pé àwọn Muslim Student Society of Nigeria eléyìí tí a máa ń dàpè ní MSSN ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo àwa náà ni a tún gba orí atẹ́gùn kan lákòókò yìí láti tún pe ẹ̀yin ìyá wa sí àwọn àkíyèsí nǹkan tó ń lọ lénìí. Pẹ̀lú àánú Ọlọ́run eléyìí tá a fi máa gbẹra wa ló ń gbẹ bára wa sọ̀rọ̀ lénìí ó máa ní í ṣe pẹ̀lú nǹkan tí a mọ̀ sí ìròyìn. Àwọn rí wípé nínú ẹ̀kọ́ wọ́n jẹ́ kó yí wa bẹ́ẹ̀ wípé information is power. Ká gbọ́ ròyìn ká mọ bó ṣe ń lọ àǹfààní ńlá ló mà jẹ́ fọ́mọnìyàn. Oore ńlá ló wà ńbẹ̀ bẹ́ẹ̀ ni ìbùkún tí òde bẹ́ẹ̀ ló kó sínú. Kódà àwọn ẹlẹ́kọ̀ọ́ jẹ́ kó yí wa bẹ́ẹ̀ pé communication is life. Kémi àti ẹ̀yin ká láǹfààní àti máa exchange ọ̀rọ̀. Gbà fún mi kí n gbà fún ọ kó fi tó mi létí kí mi náà dá padà. Wọ́n náà gbọ́ lọ́dọ̀ tí wọ́n rí bó ti ṣe ń lọ ni. Èyí gan ló fi hàn páǹṣẹ mi o. Èyí gan ló sì ń júwèé wípé ọmọnìyàn ni wá. Ní kété tí lèyìn bá ti kúrò nǹkan ti ṣe ọmọnìyàn nìyẹn. Ṣùgbọ́n lẹ́ni ǹjẹ́ ọ̀rọ̀ ti dà tòdì jẹ́ mọ́ wa lọ́wọ́ bí? Ǹjẹ́ àǹfààní gbogbo kọ́lọmọ Nàìjíríà máa ń sì lò bí? Ǹjẹ́ eléyìí ò sì di nǹkan tó dàbí ẹni wípé kò fẹ́ rí bẹ́ẹ̀ mọ́? Nítorí yẹ kó sinmi lóore tí yẹ kó sinmi láǹfààní ǹjẹ́ kò ti máa bí àwọn awuyewuye míì tí kò ti máa bí wàhálà míì? Èyí la fẹ́ pè wá sí gẹ́gẹ́ bí àkíyèsí. Nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba dẹ́dà sọ fún wa ní Alukur'ani wípé ya ayyuhalladhina amanu. Ẹ̀yin tẹ́ jọ́ nígbàgbọ́ òdodo ẹ jẹ́ kí n sọ fún yín bó tilẹ̀ wò ká yóò dà bó tilẹ̀ wò ká yóò burú tó kó bàjẹ́ tó. Táyé bá tiẹ̀ ń sí ìròyìn lò tí wọ́n bá ń sí ọ̀rọ̀ sọ láwùjọ ní ti yín takò láà ẹbẹ̀rù Ọlọ́run o ẹ mọ́ pẹ̀lú wọn o ẹ mọ́ pọ̀ lọ́bọ̀jẹ́ kó o wà kó lọ káwọn lẹ́nu ṣẹlẹ̀ dà. Ọ̀rọ̀ tó bá máa tẹnu yín jáde ìròyìn táyé máa gbọ́lẹ́nu yín information tẹ́yìn bá máa fún ara yé ẹ̀jẹ̀ kó jẹ́ káwọn lẹ́nu ṣẹlẹ̀ dà ẹ̀jẹ̀ kó jẹ́ òdodo. Tẹ bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run máa ń jẹ́ kó yá pé ìṣe lákùnrinlákùnrin látara pé ń fúnra yín ní ìròyìn tó jòdodo ìgbésí ayé yá máa tuntun ntẹ̀yìn ò tí ì ní tẹ̀yìn ò tí ì gbọ́ tẹ̀yìn ò tí ì mà tẹ́lẹ̀ tí n bá mú débẹ̀ tí gbọ́yìn tó bá jẹ́ àǹfààní tó bá jẹ́ oore ìgbésí ayé tí ì máa so ó máa lóye ládùn. Ntẹ̀mi ò tí ì ní tí mi ò tí ì gbọ́ tí mi ò tí ì mà tẹ́ bá mú dọ́dọ̀ mi tó bá jòdodo èmi náà máa tara bẹ́ẹ̀ sóríire ìtumọ̀ ènìyàn pé ìṣe lákùn bákan náà ni kò yẹ kí ọlákùnrin tó lọ bá kù ọlọ́run tó wá sí eleyi la ni se tolorun ba wa pale se pe mo yin ten la oro so la eni ba tele ase olorun yi to tele ase tana bi mahama pa abi tana bi mo wa to olorun ba re ba ko di father of allah di ma awon ni mo jere ti o lebe o kemi ate ni o le ba jere dile ti o legbe la se ni ka pera wa sa ki esi le ni koda olorun ba nzo pa laye ni lanu ko han pe wala takfu ma la zalaka bi hilmun e lo gbo ye pe e gboro ma ba won so ko ni nte ni ma ni pa re ni tori pe inna samaa wal basra wal quwara ko lo ye pe nte en fi ti yin gbo nte en ko ju re nte en bo kan yin ro nte en fe nu yin so ko lo hola ika kana ni o ma su hola ika kan ni o ni lo aya fi ka bi ni re ni pa re gbo kon ton te ni ja ni la ma bi iroyin te fowo ko iroyin te fe nu so yi te fi ti gbo yi te ko ju ri gbo pa lo ta la ma bi lo wo yin nipa bawo le ti se lo ati hawo le ko si lo bi ja si pe loni a fe pe wa sakesi lori awon information ti a ma mismanage awon iroyin eleyi ta ma n gbe kakiri sugbon to n ja si pe ko kin ri be lopolopo gba papa nibi ti aye de duro ti technology ba wa dele ni le to ja si pe nibi ti alanfani de tolorun ba fun wa ni imode koda o ti se se fun wa leni ka gbori ojo ka gbe sorun aina ka so be pe ojo lo n soro nigba ti jasi pe se la gbe omo ba fosun technology ti fun alanfani be a le fi AI dada tu wu wa a n se bo se wu wa lati bi baye je a ro pe boya n saye a o mo wi pe a n daye ro ni be olorun ba n so fun wa be pe o ponu oro to ma niyan ma so n jo mi o ti o ni le fi die mole to ma tara bo bona nitori pe o le fi di iroyin eleyi to gbe ka to nkan ka o le fi mole olorun ba n je ko yi wa be pe o ro katarabe katarabe ti omo na omo aya mi alakunle gbogbo itẹju si mi lasiko yi iyi to n sele lọwọlọwọ yi paapaa orilẹede wa naijiria ko ba wa ta je musulumi ko ba wa lobi aise musulumi ti o ba ma to n se nitori pe anabi sallallahu alaihi wasallam ti so asosile nipa eleyi to n sele yi o ti sọ fun wa ninu ọrọ rẹ olorun ba ti fi ma wa na alqur'an bẹẹ ni alabi ti salaye fun wa ninu awọn irinajo e lapapọ ninu ọrọ kan jisọrọ sọlọlọwọ alayhi wa sallam alabi ẹjẹ ko ya pe latakun musa alukiyamọ ni to asupa alukiyamọ ni agbende oni waye titi to fi ma jaju pe fitina ma fara han to ma gbaye gboko to ma foju han ni gbogbo ọna ninu wa ninu isi bakan naa ni pe to kuro ma wa ma pọ lara fitina leni oni banditi wa lara fitina leni oni kidnapa wa lára fitna lẹni òní tẹrọrìsì wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn yìí fitna ni èyí tó fojú hàn tí kò dàrú tànàbí sọsọlá ti jẹ́ kó yọ bẹ́ẹ̀ kó máa farafara hàn kálò kí á mọ̀ tó dé ni. Lára fitna yìí náà wá ní wípé kódà irọ́ máa wá pọ̀ nípasẹ̀ àwọn nǹkan wọ̀nyí àwọn èèyàn tí wọn ò yí wọn mọ̀sọ̀pọ̀ àwọn rí tí wọn ò mọ̀sọ̀pọ̀ àwọn mọ̀ tí ò yí wọn mọ̀sọ̀pọ̀ yí àwọn ló fi já sí pé èmi àti ẹ̀yẹ ká wo àǹfààní wo aburú wo òun lórò pọ̀ àwọn nǹkan wọ̀nyí mùsùlùmí lápapọ̀ ẹ̀jẹ̀ ká lọ kẹ́kọ̀ọ́ látara tó lọ́wọ́ bá fi hàn fún wọn lálùkọ̀ hàn gbogbo ọmọ nàìjíríà lápapọ̀ ẹ̀jẹ̀ ká kẹ́kọ̀ọ́ látara tó lọ́wọ́ bá fi kọ́ wọn lálùkọ̀ hàn kódà ọlọ́wọ́n bá ń jẹ́ kó yabẹ́ pé tá a bá wà lójú ogun ga pẹ̀lú ká a tó kógun jà lúka ká a tó kógun jẹbi kan ká a tó kógun jà lọ́rẹ́ kan àyàfi ká yà fìdí ọ̀rọ̀ tá a gbọ́ nípa àwọn ènìyàn múlẹ̀ ká má kà torí pa àgbọ́ròyìn ká ká lọ kógun jà wọn ọlọ́wọ́n bá ti jẹ́ kó yọ abẹ́ pé yẹ ayọ̀lẹ́dínlẹ̀ amánu ìdá dọ́rọ́pítùm ti sẹ́bìrẹ̀ là ìgbà yóò wù tí ẹ bá rò pé ẹ̀ ń ṣègbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ nítorí ẹ̀sìn fàtẹ́bà yánà ẹ wádìí kẹ́ tó kógun jẹ ẹnikẹ́ni ẹ má lọ kógun jà yàn láìsínú pé bóyá ẹ mọ̀ nípa rẹ̀ pé lóòótọ́ aláìburú ni aláìdá ẹ̀yàn ni ẹ má kógun jà yàn nígbà tí ò bá kógun jà yín ẹ rí pé àwọn tó kógun jà yín lẹ kógun jà ẹ rí pé àwọn tó ń gbèrò ẹbú aburú òun náà lẹ ń bá jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lẹ́ni mélòó mélòó wa ló mọ eléyìí ṣèbí lásán wípé àkàǹgbọ́ hé àkàǹgbọ́ hó àkàǹgbọ́ há lásán mélòó mélòó ilé ló ti dàrú mélòó mélòó ẹbí ló ti bàjẹ́ mélòó mélòó ìdílé ti da òhòrò nítorí àwọn aròyìn ẹlẹ́jẹ̀ ilé tí ò ní túmọ̀ ilé tí ọ̀pọ̀lọpọ̀ ń fọ́n káàkiri ní pàtàkì láyé tẹkinọ́lọ́jì láyé social media láyé tá a bára wa lò lẹ́nu tó ń jáde pé tá a bá ti ń jù ú ní kánò ara abẹ́kúta ti rí tá a bá ti ń jù ú lábẹ́kúta ara mẹ́lúgù rí wọ́n ti máa lójú ẹsẹ̀ níṣẹ́jú kan ká gbìyànjú ká sọ́ra sí i ọlọ́run bá yẹra pé àkíyèsí wa sí pé ǹjẹ́ ẹkún fa fikún bí ẹnì abá yìí pàtàkì ìyá náà ẹ jẹ́ kí èmi àti ẹ̀yìn ká lọ́ọ́ wá kẹ́kọ̀ọ́ lórí wípé gbogbo ògbà yowu tiye ni kaba mwa waka kama bawa eni to mworo nye wabawa yala oseni text message ni yala oseni video message ni yala otie soloro ni koda ka goni lule weru ni eja kimi ya tenye kawadi ni ese nchi wanso ese belo seri kotori pe amodizi boilu ni eja ka wonto sele ni pwenle wa nino seta lutan yi ka wopo seri ti wogbo eri wa ba balabala nitori pe awon sele kan se nitosi ta wa na ti wa ro be koda ari gbo wi pe enikan ti e tin faka lati bi ose bi melo kan seyin wi pe bandit n bo wa Sondo state eni to soro yi nje ati fidi e mole wi pe o to ni n to so ko tori pe anigbagbo le lori nje ati fidi e mole wi pe on to so be lori ko tori pe abi ni faka ta fi n dai paya saarin ilu tafinda yipayin keke saarin ilu tafinda wahala sile saarin ilu looto ni ko roju amapo n ri be lawon agbegbe kan sugbon se tori pe n ri be lawon agbegbe kan seyan to be sibe pe ibi to wa lalafia ka tun ma gba won na lokan soke ka lo ma da won lokoro sa ti gbagbe ni ninu ose ta lo yin kan na irufe royin kan na jade leko le to sokun fa wi pe nibi tawon yan tin sare ka lo ka bo to je sa salu sagba won ma te oma niyan pa níjọ náà wọn ti ọlọ́kadà kápá nígbà yìí èyí tó ṣẹlẹ̀ lóńdó stéètì wáyé náà níbi mélòómélòó ẹni tá a mà mélòómélòó ẹni tá a ò mà tó yá ti kó ṣeé ṣe níbi tó bá ti ń rọ́ gírígírígírí àìmọye èèyàn ló máa ní ìjàmbá ayéra yìí níjọ náà àìmọye wàhálà ló máa ṣẹlòmíì nítorí pé ó ń sá fún wàhálà kan tó máa lọ padà lọ kó wàhálà ni ẹjọ ẹ sọ fún wa ìgbà tá a bá bẹ̀rẹ̀ sí ní pariwo kiri báníjì ti wọ̀lú báníjì ti wọ̀lú tẹ́rọ́rìsì ti wọ̀lú abiyama wo ló fẹ gbọrú eléyìí tí ò ní tarakoro níbi tó ti ń tarakoro tó sáré lọ sílé ẹkọ tó fẹ lọ mú ọmọ ǹjẹ́ a lè sọ fún wa ọlọ́kadà tó pàdé tó jáná mọ́ lẹ́nu ọlọ́kọ̀ tó pàdé tó jáná mọ́ lẹ́nu ọmọ tó fẹ lọ mú gan ó ṣeéṣe kó má láǹfà láti débẹ̀ tó fi máa bọ́ sálò kìyàmà bóyá ó tiẹ̀ wá mọ́ ọmọ yìí tán ó ń darí padà bọ̀ tí ò fara balẹ̀ tí ò lè ní sòrò tí ò lè ṣe nǹkan tó yẹ kó ṣe jàmọ́ tó lè para sẹ́lẹ̀ ló fi já sí pé ká kíyèsí ká sì ronú sí ìròyìn owó là ń fọ́n ká lẹ́yìn ọ̀rẹ́yìn ká wá lọ padà wálé bẹ́ẹ̀ pé ròyìn bẹ́ẹ̀ ròyìn ṣùgbọ́ntẹ́ ni ìròyìn tí ò wúlò ni ìròyìn tí ò ṣẹlẹ̀ ni báwo la ṣe rò pọ̀ sí ṣe máa rí irúfẹ́ ròyìn bí eléyìí tá a kí ní fìdí ẹ̀ mọ́lẹ̀ yìí ká má gbàgbé ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ lémìí ó ti sọ di àhòrò ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹbí tó já sí pé ẹbí tó ń dùn ẹbí tó lálàáfíà ẹbí tó fọkàn balẹ̀ ó ti sọ wọ́n di ọ̀tá ara wọn bẹ́ẹ̀ ló ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìlú ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ó ti sọ wọ́n di ọ̀tá ara wọn nítorí àwọn ròyìn eléyìí tí kò láyọ̀ ni eléyìí tá a máa ń fọ́nká mélòó mélòó ọjọ́ tá a máa jí tá a máa bá pàdé lórí fóònù wa tí wọ́n sọ bẹ́ẹ̀ fún wa pé àwọn oúnjẹ kan leléyìí ó wá láti ìlú kan wá láti ẹ̀yà kan ẹ má jẹ mọ́ nítorí pé wọ́n ti poison ni ẹ̀ nítorí pé wọ́n fẹ́ gbẹ̀mí lẹ́nu wa njẹ́ wo láti fìdí ẹ̀ múlẹ̀ ó dá ayé wá bí wa léèrè àwọn oúnjẹ tá a sọ yìí hospital mi láti dé tá a ti wá rí bẹ́ẹ̀ wípé lágbájá tó ń ṣàìsàn yìí ó ń ṣàìsàn nítorí irú oúnjẹ báyìí tó jẹ tó wá láti ìlú ìlú báyìí àbí láti inú ẹ̀yà báyìí kí ló dé tí ìkórira pọ̀ tó bẹ́ẹ̀ kì í tí a ti pé a kì í fi ọgbọ́n ṣe é tá a kì í ṣe pẹ̀lú ohun tó tọ́ àti ohun tó yẹ kí a ṣe pẹ̀lú ètò ìgbésí ayé wa náà. Nínú ọ̀rọ̀ balẹ̀dá ọlọ́run máa ń sọ fún wa lánàá kúránì pé ká lọ gbọ́ iye mélòó mélòó ọ̀rọ̀ èyí tá a máa sọ lórí aha wa tá a máa sọ pẹ̀lú ẹnu wa ọ̀tàkùlónà bí a fi wáyé kó máa nílò alákùn bí helmond a máa sọ̀rọ̀ yìí lórí aha wa léyìn tí a ti pé ànímọ̀ nípa rẹ̀ pátáàbò náà wà yìí náà tá a máa rò pé nǹkan fífo yẹ ni wọ́n wáyé náà lọ́wọ́ ìyàdé mọ̀ bẹ́ẹ̀ tó tóbi ni níwájú ọlọ́run balẹ̀dá tí a ti pé tó bá bọ́lẹ̀ tán ó máa padà wá di nǹkan tó máa di tọrọ fọ́nkálé tó máa wá di pẹ́ǹtùká tó máa wá dá wàhálà sílẹ̀ tó máa dá ogun dá ọ̀tẹ̀ sílẹ̀ ń jẹ́ àmọ̀ ìpín nǹkan tó tóbi níwájú ọlọ́run bá dẹ́dà mélòó mélòó ọmọnìyàn ní yá ti pé tó bá déwájú ọlọ́ba tó ní ijó àlùkè àmọ̀ á padà bára ẹ̀ lẹ́ni tí wọ́n máa gbé tí wọ́n máa júwe fún yín pé apààyàn ni wọ́ tó mọ̀ àmọ̀ wò bẹ́ẹ̀ pé ọlọ́run bá lóhùn kí n parọ́ òhùn kí n ṣàbòsí ńjọ́ wo ni wọ́n wájú apààyàn ní ìmọ̀ bẹ́ẹ̀ mú bẹ́ẹ̀ ni mi ò kí n gún mi ò kí n gúngò kódà mi ò mà bá ń yìn mi ò tiẹ̀ bọ́ ti ṣe ń yìnbọn nígbà tí mo ń bẹ láyé báwo ni mo ti wá di apààyàn ṣùgbọ́n àwọn ti gbàgbé níjọ́ tí jáde pé o kàn mú ìròyìn kan tó mudé sí gbọ́ àwọn èèyàn tí a ti pé látara ìròyìn tó mudé sí gbọ́ àwọn èèyàn ni wọ́n ti pa ẹnu ó ti gbàgbé gbogbo bó àwọn yẹn bá ti ń jẹ ẹyà apààyàn bẹ́ẹ̀ ni wọn náà ní sáláì máa nípa ẹ̀mí ẹ̀ torí pé wọn gan lo instigate wọn ìwọ lóru wọn nínú sókè tí wọn ti pa ẹni tí wọn pa torí bẹ́ẹ̀ ìwọ gan ni olórí apààyàn Ọlọ́run bá máa gbé nìgẹ́gẹ́ bíi pé wọ́n gan lórí àpààyàn torí pé wọ́n lọ wo àwọn èèyàn nínú sókè tí wọ́n fi pa. Ìwọ́n lọ sọ fún wa pé ẹmu ẹ̀dẹ́ ẹ̀sọ́ táyà sí lọ́rùn. Àmàrà tó mú wá ni wọ́n gbọ́ ni wọ́n gbà káwọn náà ṣe kíni tí wọ́n ṣe sí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tá a bá sọ ìròyìn tá a bá mú wá tó bá lè ru àwọn èèyàn kan nínú sókè tí wọ́n fi lè da ogun dá ọ̀tẹ̀ sílẹ̀ láàrin ìlú ká lọ mọ̀ pé gbogbo ìyà táwọn tó bá jẹ̀bi ọ̀rọ̀ yẹn bá ń jẹ àwa náà ní sáláì bá wọn nípa iná ẹ̀ lọ́jọba tó ní wá. Kẹ́mi àti ẹ̀yìn ká gbọ́ yé wípé a ò ní mórí bọ́ ńbẹ̀ láti má ṣe kínni láti má ba wọn kópa nínú ìjìyà náà jàrọ̀kẹ́ àmọ́. Lóbi já sí pé ọlọ́run bá yẹ́dá ṣe jẹ́ kó yé wa bẹ́ẹ̀ wípé àwa tá à ń sọ ká gbọ́ yé ká sọ́ra sí. Àwa tí wọ́n sọ fún ta fẹ́ fọn ká ká gbọ́ yé ká kíyèsára lọ́lọ́run bá ṣe báláǹsì méjèèjì ló sì jẹ́ kó wà ní ìwọ̀ntúnwọ̀nsì. Nínú ọ̀rọ̀ lọ́lọ́run bá ṣe jẹ́ kó yẹ bẹ́ẹ̀ pẹ́ni tó bá mọ wá bá wa tó bá mú ìròyìn kan wá bá wa ká gbé sípò pé eléyìí aláìda ẹ̀dá ni. Títí tá a fi máa fìdí ẹ̀ mọ́lẹ̀ wípé ní tó sọ ni òdodo ni. Ká má tí ìgbàgbọ́ wípé ní tó sọ ni bó ti ṣe rí nìyẹn. Ẹ jẹ́ kíyèsí ọ̀pọ̀lọpọ̀ nulé ní irúfẹ́ bẹ́ẹ̀ ti ń ṣẹlẹ̀ nígbà tí baálé dédé láti fi fẹ́. Ìyàwó ló kọ́kọ́ pàdé ìyàwó sọ fún nípa ìyáálé ìwà tí ìyáálé hù. Pẹ̀lú àánú Ọlọ́run àti àìlẹ́kọ̀ọ́ baálé ti wà ó ti fi àìmọ̀kan ó ti fi ṣèkéni ó ti fi ìwà wara ó ti fi kojú ìyáálé nítorí ọ̀rọ̀ tó gbọ́ nítorí ìròyìn tó gbọ́ látẹnu ìyàwó. Ó ti fi ìmọ̀ àìmọ̀kan àti ìwà wara ó ti fi kojú ìyáálé lójú tó bẹ̀rẹ̀ sí ní bá ìyáálé jà. Lẹ́yìn ọ̀rẹ́yìn tó bá padà wà mọ̀ pé ìrọ́nì ìyàwó pa kí ló fẹ́ sí. Ǹjẹ́ ojú àpálẹ̀ padà dojú ara mọ́ lọ́bìjà sí pé ìjà kún fa síkún bí ná bá ṣe ń tọ́ta bá yẹnu. Ìgbà yóò tẹnikẹ́ni bá mú ìròyìn bá wá bá ọ ìwọ́n farabalẹ̀ kó ṣe sùúrù kó wádìí kó tó gbégbèsè. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹbí ọ̀pọ̀lọpọ̀ obìnrin gan pẹ̀lú ló ti fi ọkọ rẹ̀ ló ti fi tàfàlà nítorí wípé kódà ìbá ti dára fún ẹbí méjì bẹ́ẹ̀ lọ nítorí pé ó kàn bọ́ fínrín àbó kan fúrámà pẹ̀lú ọkọ rẹ̀ ọkọ mi ń yàlè ọkọ mi ń ló ti síta. Ìyẹn ló fà á tó fi jáde kó fi fọkọ ẹ̀ ó sọkọ ẹ̀ nù. Nítorí pé iṣẹ́ tí ìbá sọ wọ́n di olómìnira láyé tí ìbá sọ wọ́n di ọlọ́lá ọlọ́lá láyé tí ìbá sọ wọ́n di pàtàkì yàn láyé níjọ́ tí ìpín wọlé sórí fóònù ọkọ ẹ̀ ló dá wàhálà sílẹ̀. Bàbá ni mo ti sọ bẹ́ẹ̀ wọ́n sọ fún mi wípé ẹ̀ ń lójú síta. Tibóbìnrin ló pè yín tibóbìnrin rẹ̀ jọ ń sọ̀rọ̀ ti báwo ló ṣe jẹ́ báwo ló ṣe rìn ó ti dá wàhálà sílẹ̀. Láì sì mọ̀ wípé ẹni tó fẹ́ gbé owó ńlá ribiribi wá káwọn ọmọdé yìí. Láì mọ̀ pé ẹni tó fẹ́ fún wọn ní iṣẹ́ ńlá ribiribi ni tí ò tiẹ̀ sí nǹkan kan tó jọ mọ́ ọ̀rọ̀ ìfẹ́ kọ̀kọ̀ láàrin àti ọkọ rárá. Nítorí ìròyìn tá a fìdí mọ́lẹ̀ tí ò fìdí mọ́lẹ̀ tá a gbọ́ nítorí ọ̀rọ̀ tá a ní mà dé lórí tá a hùwà dé lórí tá a sori bẹ́ẹ̀ tá a sọ́ra wa di ọmọ tá a sọ́ra wa di òpó kalẹ̀. Mélòó bẹ́ẹ̀ ló ti ṣe bẹ́ẹ̀ tán tí a ti kó padà wá gbé kàbámọ̀ yìí. Àwa táwa jẹ́ tí a fẹ́ gbérò yìí ná fún yàn ìjà wa gá sọ́ra sí. Ǹjẹ́ a ti gbọ́ yé pé Ọlọ́run bá ní ńlá tákú máa ń ṣe aláka bíi Helmon. Ǹjẹ́ a ti gbọ́ yé Bọ́lọ́run bá ní ń tá a sọ tí ó tọ́wọ́ wa jáde tí ó tẹnu wa jáde ń tá a bá ní mà nípa rẹ̀ òun náà ní pé ká ṣe. Ǹjẹ́ àwa náà ti gbọ́ yẹn yé ní ìfẹ́ fíjá sí pé tá a bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá ní ká lọ mọ̀ mẹ́rin pé nǹkan tó tóbi ni níwájú Ọlọ́run bá dẹ̀dà. Nítorí pé àwọn kan yìí nǹkan tá à ní sáláì ju wálé rè tá à ní sáláì ṣẹjọ́ lé lórí níjà lọ́kẹ́ yàrá ni. Kí èmi àti ẹ̀yìn ká kẹ́kọ̀ọ́ látara Nàbì Dàúd aleṣẹ́láti wàsálàm àbí mo fẹ́ sọ̀rọ̀ nípa Nàbì Sulaiman aleṣẹ́láti wàsálàm kọ́lọ̀ kọ́ sábà wà sí dára fún un. Nígbà tí làbálẹ̀ wá bá a látọ̀dọ̀ ẹ̀yà ó dé ọ̀dà pẹ̀lú nǹkan tó rí àti nǹkan tó jọ ọ́ lójú tó bá pàdé ìyẹn ni pé mo ti rìn títí mo sì rí ibi tí wọ́n ti fòdó ìbílẹ̀ jẹun. Ìyẹn ọ̀gá mi ìyẹn lówó mi mo rí ibi tí wọ́n ti tóbi tí ń darí ìlú. Mi ò rírú ẹ̀rí láyé ṣùgbọ́n ibi tí mo lọ lé ni mo bá obìnrin kan pàdé òun lọ bá wọn. Ànábì Sulaiman gbà wípé ẹni yìí ò lè parọ́ ṣùgbọ́n síbẹ̀ kò fìdí ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ títí tó fi ṣèwádìí lé lórí kó tó di pé ọba tó ní sẹ̀wá padà fìdí ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀. Ọlọ́run bá ti ní sànán sọ̀rọ̀ àsọdọ́kítà mọ̀kún tẹ̀mínàlì kàdébìn ẹ̀rẹ́ ó dúró dà mọ́lẹ́ta ẹ̀ lọ jù sí wọn láàrin kó máa wòye sí tó bá ṣẹlẹ̀ kò yẹ ká mà láti bẹ̀ àwọn ọmọ nǹkan táwọn sí. Mọ́lẹ́ta ẹ̀ lọ fún wọn bẹ̀. A tara bẹ́ẹ̀ mà àsọdọ́kítà mọ̀kún tẹ̀mínàlì kàdébìn bóyá lóòótọ́ ni ọ ni bóyá pòrọ̀ ni ọ a máa torí bẹ́ẹ̀ mà. Kì í ṣe pé bóyá Sulaiman ń jiyàn àbọ̀ sí méjì nípa nǹkan tí ó dé ọ̀dà sọ fún níjọ́ náà. Ṣùgbọ́n láti fìdí ọ̀rọ̀ mọ́lẹ̀ torí pé dandan ni ká wádìí ká tó fi hùwà. Ọlọ́run sọ fún wa nípa Sulaiman pé ofun o du da ni ke ni leta yin o kulo bo ko ida bo ki ta de hada mo leta ti mo ko yi mo lo fun won be to ba se fun won be o sa ti sile mi ka wo ni sin ti o sele latara be a ma boyo to ni o boyo lo to o to lo so boyo n paro emi a se yin jawa na keko latara bi bayi ka ma gbagbe latara iro pipa latara iro yin leje ai mo yin kan lo ti sele se se si po si ti sele le so si mama se o je sele lana o ma ma sele leni o n sele leni o si ma ma sele to ba dola paapaa julo emi ati eyin kan ranti nigba ti won wa loju ogun hold isele to sele nijo naa lohun tawon eyan kan bere si ni fan kaakiri ni pe won ti pa muhammad won ti pa ojuse olohun sebi nijo naa lohun isele to sele yen boya ki ba tiẹ ti sokunfa ki islam di ohun igbagbe ṣugbọn ọba adẹda se keyi o gbese re bi o gbe anu re wa lẹ́yìn tó padà sí kí ni ó padà fìdí ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ káwọn èèyàn ti padà lílẹ̀ pé rárá kò rí bẹ́ẹ̀ o kó tó rí pé bóyá níjọ́ náà tá a bá gbàgbé nígbà tí ìròyìn yẹn jáde àtiráwọn èèyàn tó wà lójú ogun ẹ̀sìn ìjọ́nà tí wọ́n ti ń fẹ̀yìn kan lùgbẹ́ àtiráwọn èèyàn tí a ti pé ààrẹ òjòra ti mú pé wọ́n ti rẹ́yìn wa wọ́n ti ṣẹ́gun wa lẹ́yìn tó já sí pé wọ́n ti ń da tọwọ́ wọn sílẹ̀ tí kèfé rí ìbá ti borí wọn níjọ́ náà ṣùgbọ́n kẹ́rẹ́ tí wọ́n padà gbọ́ ìròyìn ní ìpè rárá kò rí bẹ́ẹ̀ tìbó ní kí ni tìbó ni wọ́n padà pẹ̀yìdà tí wọ́n fi jẹjà níjọ́ náà bí bẹ́ẹ̀ kọ́ bóyá kìbá ti sí islam kìbá ti sọ di ẹ̀sìn àná mélòó mélòó rúfẹ́ bẹ́ẹ̀ tí máa ṣẹlẹ̀ lójú ogun ṣe ṣe àti pé ní gẹ́rẹ́ tó mọ táwọn ọmọ àwọn ọmọ ogun bá gbọ́ ìròyìn ké tó bá gbọ́ ìròyìn tí ò fẹsẹ̀ mọ́lẹ̀ á da omi títù sí wọn lẹ́nu tó sì lè ṣokùnfà bẹ́ẹ̀ kó yá sí pé wọ́n padà nìkan ni wọ́n á padà pàdánù ogun yìí.
2: Èyí ń fi hàn fún wa pé ìjàmbá tí máa ń ṣe ará ìlú àbí ẹ̀yà tàbí ìran tàbí orílẹ̀-èdè níbi tí ìròyìn tí ò láyọ̀ ní ìròyìn ẹlẹ́jẹ̀ bá ti gbalẹ̀ gboko ìjàmbá tí ò lẹ́gbẹ́ òní máa ṣe wọ́n bẹ̀. Mélòó mélòó ibi títí máa wáyé bẹ́ẹ̀ tí a ti pé a kàn sọ̀rọ̀ kan sàn án ní tiwa láì ní fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n tá a rí bẹ́ẹ̀ sí ni máa máa lò ó bí kákàsá yẹn dé sọ bẹ́ẹ̀ wípé ó ti wáyé báyìí ó ti rí báyìí tára yóò sì gbà bẹ́ẹ̀ tí ó sì jájú pé láti bọ̀tán rẹ̀ wàhálà ńlá ló máa padà bí èmi àti ẹ̀yìn sí pé láti lọ kẹ́kọ̀ọ́ látara ọ̀rọ̀ ọ̀bàlẹ́dà àti látara ànábìsọ̀ tí wàá jásí pé ogun tó bá ti rí náà ló máa ń sọ ogun tó bá ti gbọ́ náà ni máa fi táwọn èèyàn létí gbogbo tó bá ti gbọ́ náà ló máa fánká gbogbo ìròyìn tó bá ti wọlé sórí wà lábùtí ẹ̀ náà ló máa fánká gbogbo tó bá ti rí náà ló máa ń sọ fáwọn èèyàn pé wọ́n tún ti sọ báyìí wọ́n tún ti sọ báyìí wọ́n tún ti sọ báyìí mo rí báyìí mo rí báyìí gbogbo ẹ̀ náà ni ogun tó bá ti jásí pé ogun eléyìí ló bá ń ṣẹlẹ̀ nígbèsè ayé ó ti tó ní nǹkan tá a fi lè máa fẹ̀yìn lókun rọ̀ káàtì lọ rí kó lọ yé wa gbogbo nǹkan lọ́lọ́run bá fọwọ́ yẹpẹrẹ mú lálùpàánù kò fọwọ́ yẹpẹrẹ mú àwọn òkúrọ̀ o tó fi jáde pé ọlọ́run bá fi ń jẹ́ bẹ́ẹ̀ pé igun ọlọ́run ìparun ọlọ́run kó máa bá wọn kú ọlọ́run bá ò ṣe bẹ́ẹ̀ kó sépè lẹ́lẹ́sẹ̀ mí o ní lálùpàánù pé yóò abúgbà ló máa jẹ́ ti mọ̀ ṣùgbọ́n ọlọ́run bá sépè fún òkúrọ̀ lálùpàánù pé lánàá tí ó lẹ́rìn lórí àbámọ̀dá nípa ọmọnìyàn ká má máa dábàá pàápàá jùlọ àbá burú ká má dábàá rẹ̀ síra wa nítorí pé tá a bá ṣe bẹ́ẹ̀ yóò padà sọ wá di òpòrọ̀ nígbà tá a bá kàn rò pé mọ̀rùpé lágbájá sí báyìí ìdí ìyẹn tó fi jáde pé islam ṣe léwọ̀ ẹ kàn lè sọ fún wa pé ẹnìkan ṣàgbèrè láì lè fìdí ẹ̀ mọ́lẹ̀ wípé mo fojú ara mi rí pé mo rí wọn báyìí lọ́nà báyìí nígbà báyìí lásìkò báyìí tẹ́ ẹ̀ lè fìdí ẹ̀ mọ́lẹ̀ islam ò ní gbà wọlé lọ́wọ́ yín rárá bó ti wù kó kéré mọ́ o ò lè sọ fún wa wípé kódà lọ́jọ́ mi ò lè mọ kámẹ́rà wá fún wa kó fi fìdí ẹ̀sìn ẹ̀sùn àgbèrè kó fi mọ́lẹ̀ torí pa ti mọ̀ pé ayé AI láwà ayé technology láwà kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ẹ lè gorí òjò fáìnà ẹ lè gbé tàyìnà fójú o ò lè fi rinlẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ islam kò sọ bẹ́ẹ̀ pé mélòó mélòó àwọn èèyàn lè ní tí wọ́n á mú ọmọnìyàn tí wọ́n á dàdùbúlẹ̀ tí wọ́n á ní wọ́n dún bó ẹ̀ kódà wọ́n lè sọ fún wọn pé bismillah ǹjẹ́ ta ló sọ fún yín pé tí wọ́n mú ààyè ǹjẹ́ ta ló sọ fún yín pé òdodo ni kí ló sọ fún yín pé wọn ò lè fi AI wọn lè fi generate irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ kí ló sọ fún yín pé tí wọ́n sọ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n a mà ìpele tí wọ́n ṣe yìí wọ́n ṣe ń torí àwọn kankan wọ́n ṣe ń torí àwọn kankan bíi kí wọ́n fi àtáàkì ẹ̀sìn bíi kí wọ́n fi àtáàkì ẹ̀yà bíi kí wọ́n fi àtáàkì ìṣèjọba torí àwọn kan tí wọ́n ṣe ń sọ gbogbo eléyìí òun náà ni eléyìí kì í ṣe pé ogun tí wọ́n ń sọ ni kì í ṣe pé ogun ẹ̀ lórí bẹ́ẹ̀ awon aya mi alapande gbogbo le teji si mi lasiko yi olorun ba n pate si wa si nkan kan yi pe o dowo emi ati eyin ka je ni to ma se dede ka si je ni to ma fi kini to ma so to da ka si je ni ti a ti pe awon ma ko ibaje fun ara yi ka ma je ni ti o ma ran ibaje lowo to fi ja si pe ni gbogbo gba egbe akeko muslimi lonle di nigeria paapaa julo eka ti ipinle ondo awon ma pe yin sakiyesi a si ma tẹmọ wa leti pe ohun ti o mo ki orilẹede wa o da ohun ni ka ẹjẹ ka gunni ẹ ma jẹ ka ba wọn sinidi ọtẹ ka ma ba wọn sinidi ibajẹ ka ma ba wọn sinidi aburu ka ma ba wọn sinidi ẹyàmẹyà bẹẹ ni ka ma ba wọn sinidi sẹtẹkẹ si tèmi dẹkun jẹ pé ka ma rántí pé ọmọ ìyá kan náà jẹ gbogbo wa nígbà tí ẹnìkan kú ẹmí tí ọkọ tí ìjàmbá kan ṣẹlẹ tí àwọn èèyàn kan kú nínú ọkọ tí a wá béèrè pé báwo ló ṣe jẹ ẹni tó fẹ́ kàròyìn fún wa ni àwọn èèyàn mẹ́fà kú nínú mọ́tò yẹn àti haúsá kan ẹjọ haúsá ò kí ń sèyàn ni kí ló tó fi yà sọ́tọ̀ tàbí sọ pé èèyàn mẹ́fà ló kú bí àti haúsá kan kí nìdí tó ń jásí pé a fi yà sọ́tọ̀ ṣé torí pé haúsá ò kí ń sèyàn ni káàkiyèsí àti gbogbo abíyá sọ̀rọ̀ dé àti ibi tá ò sọ̀rọ̀ lọ ó yí ẹ̀yàn ọ̀jọ̀gbọ́n ó sì yẹ ẹ̀yàn làákàyè ẹ jẹ́ ká sọra fún ìròyìn ẹ jẹ́ o ewu tó wà níbẹ̀ kò lẹ́gbẹ́ o aburú tó wà níbẹ̀ kò lọ́dìwọ̀n bẹ́ẹ̀ ni ó lè dá ogun tó sílẹ̀ ó lè dá ọ̀tẹ̀ sílẹ̀ ó sì lè sọ ìlú da hóró kí èmi àti ẹ̀yìn ká sọ̀rọ̀ sí ká má ba kàdíníyọ̀ níwọ̀n ìjọba tó ní wa awúyẹ eléyìí lógo ọlọ́run bá ní dídá kókó kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ tún máa pàdé wa sálàmù alaykum wa rahmatulahi wa barakatuh.
0: Wa alaykum salam wa rahmatulahi wa barakatuh. Ẹjẹ́ ká tún pàdé lọ́jọ́ mẹ́jọ lórí ètò ìmọ́lẹ̀ ẹ̀sìn ti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ mùsùlùmí nílẹ̀ Nàìjíríà MSSN ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. Bóyá fún ìwádìí tàbí ìbéèrè tàbí ẹ̀yin fẹ́ ṣe ìrànwọ́ owó láti fi dá sí ètò yìí, ẹ lè pe nọ́mbà yìí 0803-242-6989 lẹ́ẹ̀kan sí 0803-242-6989. Máa sàlám.
3: Laylatul Qadr khayrun min alf shahr.

0: طلع الفجر.
1: On your trap! Set!
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà. 88.9 FM.
3: FM 1.

0: Dite, ma fuori.
1: Àwọn tí ẹ lórí ìbò rẹ lọ ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ là bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
3: Agbórí ìṣelọ́ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògò ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògò lónìí. Ẹ máa pe 0706460649 0706460649. Bàbá òkè ògò, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣẹ́rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn lọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ná tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bi mí. Àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ẹ̀ ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gun eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa silu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan agbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun won lo dupe o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lase o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
4: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun Balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi te wa bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin teni pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si ntosi mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wale ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akure nbe lawa ani fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 ba la lo mi yo ma ri pe baya bo hun ba tin si eyo inira lo hun fin si eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbegbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
0: ore a o ma ti eri eni gboro lenu ojo meta yi
2: o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o rona bayo je aye ohun ti e wa su mi
3: agbo ni isi lo si je lobe se wo gbo ni pa baba oke ogun ni ogbulugbo ode to fi wi atego so mo ara aye lore lori eyi ke yi isoro to njo mo eda lenu ibo na gbiyanju ko si baba oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 baba oke ogun agbalagba ode to fi wi atego se wo san
6: Communications tun bo na rayo odun ni won ki sai mo loko ta ba nsoro nipa computer laptop nile yi ma laagun jina odon won ni ko ma bo ma fowo to laagun ko tori tun ran ti o da o gbogbo eyin obi ati alagbato ati iwo to nilo computer laptop ma bo ni Frank Communications ko wa rojulowo laptop to fini lokan bale to tun lalope tun gbo o gbogbo computer laptop to bara lodo won bayi edinwo lo ba de pelu ebun computer laptop bag digital mouse computer laptop stand ati charger Frank Communications ti ko computer laptop wole biba iru eyi to ba fẹ nbẹ lọdọ won okowo nbẹ lori computer laptop wa rati e ko tun keko idokowo lori computer laptop gbogbo eyin obi ati alagbato eyin akeko onise owo onisowo osise ijoba gbogbo yin le nilo computer laptop lasiko yi o tun gbo anfani san die die tun wa oya iwo na ma bo ni Frank Communications to wa ni Frank Complex 7 Okemeso Street leyin Unity Bank telephone 0906123333 tabi 0803353400 Frank Communications computer laptop to da to fini lokan bale odo won lo ti rira
7: Evergrace Advisors advertisement tells a story, but every successful advertisement must also comply with the Advertising Regulatory Council of Nigeria. ACON invites you to the Southern Regional Advertising Conference 2026. With the theme, Regulatory Compliance and its Challenges. Join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujax, FRPA, Barrister Aaron Aldo, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA. Commencing from Wednesday 19th and Thursday 28th August 2026 by 10 a.m. prompt at Ibom Hotel and Golf Resort, Uvo Akwa Ibom. Register now. Early bird 100,000 naira. Ends July 14, 2026. Late registration 150,000 naira. Till conference day. For inquiries, call Remy on 0803-832-6586 or Lawrence on 0803-952-8018. Southern Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. And now, sir, Dr. Olaleko Fadolopo, FRPA, Director General, ACON.
8: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
9: It's about to go down.
10: What?
11: My love, waiting up.
10: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
11: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
10: So all those things don't already dey house?
11: Abba, since last month.
10: First off, continue the wedding.
12: Stress yourself.
11: Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
13: Visit us at Danco Plaza at Jilosun, beside Olu Motors, opposite Maria Asumpta Catholic Hospital, Ikeria Road, at Doikiti. Please call 0707-484-3351.
14: CityCare. Pay small, small. Live big, big.
15: Baba, egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se kan sun lo ni.
16: Abba, ajo ko ti ibo ni, nipa 24/7 Abba Make Sure, koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo, akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Abba Make Sure, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, afo gede gede do ti ara danu, logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdak fun tegugba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062625309160626253 oruko money janu omo 24/7 abamisho gugu iga ijawa ija osi always guide me
17: to yi la fin ki gbogbo awon eyan wo tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
18: e to igbeyawo laye
19: ejowo e duro noja re
20: ki lo sele
19: ki won to so wa po nje o ran ti po sele ri television fun mi fridge nkan ero ofoso ki ise le wa ma fowo ofoso nle en 2026
17: ni tuto
19: ka ta so pe o ti ri won abi
17: ta lo ti e so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti CDK wa
20: e mo lo tun je CDK bayi
17: be ni o CDK e le ra fridge yin ero ofoso ati be be lo
19: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi
17: lati osu to koja ni mo ti
19: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
17: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
13: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Adó-Èkìtì. Ẹ lè pe 0707-484-3351.
21: This is Adaba FM. Stay riveted.

0: a dove.
1: Keep it locked on Adaba.
2: Mo ti jẹ pe ọjọ náà dàbí àárẹ lójú wa, àmọ́ mọ́ ní pẹ̀pẹ́ làwọn tẹ gbílé ayé ṣe ìlàpapọ̀ ẹbí àjẹnukú fi ń ṣèrántí bàbá wa ẹ̀gbọ́n wa bàbá wa late pa Daniel Adéjúwọ̀n àjẹnukú tó pẹ̀ yẹn mọ̀ sí bàbá tíṣàdúdú ẹni tó sùn ní olúwa lọ́jọ́ 19 oṣù keje ọdún 1983 nílùú Ìdògún Ọ̀sẹ́ Local Government akínkanjú olùkọ́ tó ṣiṣẹ́ sílùú láwọn iléèwé káàkiri ìpínlẹ̀ Ondo olùfọkànsí lay reader ìjọ St James Anglican Church Ìsàrà Ìdògún olùgbaninímọ̀ràn tí ó ṣe mú yankan láyé Old Owo Division ọmọ ẹgbẹ́ Action Group tọkàntọkàn pàá àjẹnukú gbèpè ayé ìgbàgbọ́ ìfaraẹnijìn oníwà ìrẹ̀lẹ̀ ẹ̀dá olùfọkàntán láíláí làwọn máa ṣèrántí rẹ o sunre o bàbá àwọn ọmọ rẹ Mrs Elizabeth Mayomi àjẹnukú Taiwo Victoria Lonke Honorable Ìdòwú Emmanuel àjẹnukú Kẹ́hìndé Benjamin àjẹnukú Taiwo Margaret Akinloye Ìdòwú Samson àjẹnukú Alaba Comfort Akinseide àwọn ọmọ àti gbogbo ẹbí àjẹnukú lápapọ̀ ló ń ṣèrántí rẹ Honorable Ìdòwú Emmanuel àjẹnukú Commissioner fọ́rọ̀ ìròyìn àti ìtànìjí nípínlẹ̀ Ondo lolùkéde.
1: Bag gaining velocity on Adaba FM.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà kẹ́kẹ́. Ó síwájú, àwọn ẹgbẹ́ ìtẹ́jẹ́.

kúrò lọ́spítàì wọ́n fún wọn ní treatment wọ́n lọ ẹlẹ́ máa wá gba ìtọ́jú àtúlẹ̀ wá ṣe àwọn fídíò tó jẹ́ update nípa wọn ẹ̀wà àwọn náà padà lè wá sórí ètò yìí láti wá dúpẹ́ lágbára òkú ọlọ́run account yẹn ni 64064500 66 money point àwùjọ olóore gbogbo ọlọ́run bá ṣe kẹ́ ẹ tó 1000 ló jùlọ 2000 ló jùlọ 10,000 ló lè mú nínú owó tí ò nínú ẹ lára àwọn èèyàn kan bẹ tó yẹ pọlọ mọ ń lò lórí ètò yìí bàbá kan ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn wọ́n sẹ́ndí 100,000 naira síyàn lórí ètò yìí ẹni yìí tún ní àmọ́ dárúkọ àwọn ẹ̀rú bà mí lọ́jọ́ yẹn gbogbo iye tọ́lọ̀ ń bá ní ẹ jùlọ tẹ́lẹ̀ fi ran ìdílé yìí lọ́wọ́ ìwọ náà kàn ṣe tiẹ̀ kan sí ọlọ́run látara wọn o mọ̀ wọ́n rí o ò dẹ̀ fẹ́ ṣe wọ́n lóore àwọn olú aláàánú tún jẹgbẹ̀rún ènìyàn lọ àwọn olóore kí ló tún kù àwọn aláàánú tí wọ́n bá ìdá gbé ẹrú rẹ̀ àwọn olóore kí ló tún kù tó fẹ́ jẹ́ kí n ṣe àwọn aláàánú tó jẹ́ pé wọ́n á máa bàyàn jẹ́ lọ́dọ̀ wọn ohun sì tó ní yé dẹ́kun àti yé ṣe ní lóore ọlọ́run ràn sí ọ yóò ràn sáwọn ọmọ rẹ ibi tí wọn náà ti wá ń wá orí yẹn orí ńlá ó dìde fún ọ lágbára òkú ọlọ́run ẹ dákun ọmọ nàìjíríà mo tún ti dé àwọn tí mo mọ́ mú wá náà ni mo lọ ṣáájú mo tàjọ dé mo rò mo bọ̀ lájú tí mo lọ níwọ̀nba àgbà tọ́wọ́ àbá ti rí pé

0: ọjọ́ kẹtàdínlógún oṣù kẹfà June 17th, 2026 ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà arákùnrin Donald Trump àti ààrẹ orílẹ̀-èdè Iran alàgbà Masoud Pezeshkian àwọn méjèèjì ṣe bẹ́ẹ̀ wọ́n tọwọ́ bọ ìwé àdéhùn onígun mẹ́rìnlá 14-point MOU ogun lè ṣe bẹ́ẹ̀ kó wá sópin lójú ẹsẹ̀ tí wọ́n ti fẹnukò ohun gangan ni ààrẹ Donald Trump ti kéde fún gbogbo ọkọ omi aképo wípé kí wọ́n tanná sí ọkọ wọn kí wọ́n máa gbé epo gba ojú ọ̀nà omi tó rọ́ tí a mọ̀ sí Strait of Hormuz kí wọ́n máa lọ kí wọ́n sì máa bọ̀ láì sí ìpayà kankan rárá lọ́kàn ààrẹ Donald Trump ti orílẹ̀-èdè amẹ́ríkà Iran ti juwọ́ sílẹ̀ pátápátá kí gbogbo ọkọ̀ omi lè máa gba agbègbè yìí kọjá lọ bí wọ́n bá ṣe fẹ́ àmọ́ lọ́kàn orílẹ̀-èdè Iran igun karùn-ún àdéhùn tí wọ́n kọ́wọ́ bọ̀ pẹ̀lú orílẹ̀-èdè amẹ́ríkà ni wípé àwọn yóò ṣe ètò kí gbogbo ọkọ̀ omi lè gba agbègbè yìí kọjá bó bá ṣe wù wọ́n láì gba kọ́bọ̀ fún odidi ọgọ́ta ọjọ́ 60 day wọ́n láwọn kò ní kí ọkọ̀ omi kankan má kọjá lágbègbè yìí àmọ́ àwọn làwọn yóò júwe ibi tí wọn yóò máa gbà kọjá fún wọn ohun tó sì dá wàhálà tó tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sílẹ̀ rèé orílẹ̀-èdè Iran fẹ́ kó jẹ́ àwọn làwọn yóò máa pàṣẹ ètò ìrìnà ní ojú ọ̀nà omi tó rọ Strait of Hormuz yìí wọ́n fẹ́ máa pàṣẹ bó bá ṣe wù wọ́n láwọn àsìkò tó bá wù wọ́n orílẹ̀-èdè Iran ló jẹ́ ọ̀kan lára orílẹ̀-èdè àgbáyé tó jẹ́ wípé wọ́n ṣòro bá jíròrò tough negotiator ni wọ́n ní titi wọn bí wọ́n bá ṣe ń yí ọ síbí bẹ́ẹ̀ ni wọn yóò máa yí ọ sọ́hún ìwé àdéhùn JCPOA táwọn àti ààrẹ Obama àti orílẹ̀-èdè Amẹ́ríkà tọwọ́ bọ̀ lọ́dún 2015 láti má lè pèsè àdó olóró tí a mọ̀ sí nuclear bomb nǹkan ọdún méjì gbáko ló gbà wọ́n kí wọ́n tó lè fẹnu ọ̀rọ̀ yìí kò lọ́dún náà àmọ́ ní ti eléyìí tí ààrẹ Donald Trump dé èrò ọkàn tirẹ̀ ni wípé nígbà tó ń bá da bọ́ǹbù bò wọ́n kárakára kíá ni wọn yóò ṣe bẹ́ẹ̀ wọn yóò tọwọ́ bọ ìwé àdéhùn fóun àmọ́ ọ̀rọ̀ orílẹ̀-èdè Iran kò gbà bẹ́ẹ̀ rárá o bó pa wọ́n ló pa wọ́n pẹlẹbẹ tinú wọn yẹn gangan ni wọn yóò ṣe ní titi wọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ CIA ti orílẹ̀-èdè amẹ́ríkà àwọn eléyìí sì ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti sọ tẹ́lẹ̀ fún ààrẹ Donald Trump wípé ẹran tó yí gbà ní orílẹ̀-èdè Iran nígbà tó wá di ọjọ́ keje oṣù keje July 7th, 2026 àwọn ọkọ̀ omi ńláńlá mẹ́ta àwọn eléyìí ṣe bẹ́ẹ̀ wọ́n gbìyànjú láti kọjá níbi omi tó rọ́ tí a mọ̀ sí Strait of Hormuz ọ̀kan láti orílẹ̀-èdè Qatar èkejì láti orílẹ̀-èdè Saudi Arabia ẹ̀kẹta láti ọ̀dọ̀ wọn ní Dubai ní UAE orílẹ̀-èdè Iran kò ní káwọn ọkọ̀ yìí má kọjá rárá àmọ́ wọ́n ní kí wọ́n pẹ́wọ́ gba apá òkè lẹ́bàá ọ̀dọ̀ àwọn wọ́n ní ibi táwọn bá ní kí wọ́n tọ̀ ibẹ̀ gangan ni wọ́n gbọdọ̀ gbà kọjá àmọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà ní rárá wọ́n ní kí wọ́n máa pẹ́wọ́ bọ̀ lápá ìsàlẹ̀ lẹ́bàá orílẹ̀-èdè Oman wọ́n ní kí wọ́n má da orílẹ̀-èdè Iran lóhùn rárá wọ́n níbi táwọn bá sọ fún wọn yẹn gan ló ṣe é gbà dáadáa ibi tí wàhálà tá à ń kojú lọ́wọ́lọ́wọ́ káàkiri àgbáyé nípa epo ibi tẹ́lẹ̀ yìí ti ṣe bẹ́ẹ̀ tó mà tún ti bẹ̀rẹ̀ rèé o àwọn ọmọ ológun orílẹ̀-èdè Iran tí a mọ̀ sí IRGC àwọn eléyìí ṣe bẹ́ẹ̀ wọ́n gbé aago ìbáraẹni sọ̀rọ̀ wọ́n ní káwọn ọkọ̀ omi yìí wá gba ibi táwọn là kalẹ̀ fún wọn láti gbà kọjá bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò kọlù wọ́n Amẹ́ríkà náà ní kí wọ́n má da orílẹ̀-èdè Iran lóhùn rárá lójú kan náà àwọn ọkọ̀ omi mẹ́ta yìí kọ̀ sí orílẹ̀-èdè Iran lẹ́nu wọ́n lọ tojú ọ̀nà tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà ní kí wọ́n gbà kọjá lápá orílẹ̀-èdè Oman láì wulẹ̀ tiẹ̀ tó wá máa fi àkókò ṣòfò mọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Iran àwọn eléyìí bẹ̀rẹ̀ sí ní rọ̀jò àdó olóró lórí àwọn ọkọ̀ omi mẹ́tẹ̀ẹ̀ta tí kò gbọ́rọ̀ sí wọn lẹ́nu yìí láti bẹ̀ inú bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ó léwo làbùrù máa sọ ibi tí wọ́n lè gbà tàbí tí wọn kò lè gbà kọjá ó ní ibi tó bá wo ẹnikẹ́ni ló lè gbà kọjá lójú ẹsẹ̀ ó ní kí wọ́n lòdù bọ́ǹbù sínú àwọn ọkọ̀ ìjọ òfurufú kí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ rọ̀jò àwọn eléyìí lórí orílẹ̀-èdè Iran nǹkan 80 target ni wọ́n rọ̀jò bọ́ǹbù lé lórí lọ́jọ́ kẹsàn-án inú oṣù tá a wà yìí lórílẹ̀-èdè Iran láti bẹ̀ wá ń kọ́ inú ṣe orílẹ̀-èdè Iran náà bí wọ́n ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé bí amẹ́ríkà bá ju nǹkan sí àwọn lójú ẹsẹ̀ làwọn yóò máa dá a padà lai wule wa fi akoko shofo won ni are Donald Trump ti tapa si we adehun ta won jojo fi owo si awon na si ti be won bere sinu jubambo si ibudo awon omologun orilede America orilede Kuwait Bahrain ati orilede Jordan lasiko ti wahala tan so yi wa nlo lowo orilede Iran n se eto isiku fun adari won torilede America ati Israel pa lojo togun yi kokko bere losu keji nu odun ta wa yi eyun Ayatollah Ali Khomeini won pa iyawo arakunrin yi won pa omo omo re ko da to fi mo opo ninu awon alabasise re aro orilede Iran n se be o n gbe kan lowo lowo ariwo ti gbogbo won si n pa lorilede Iran lasiko yi ni Trump a o pa o ni o Trump a o gbe san lara re ati awon oro buruku buruku mi be sori are Donald Trump ti orilede America lo tona awon iwadi awon ajo tele mu ye orilede America ati ti orilede Israel awon eleyi ti fi ide re mule wi pe orilede Iran na le pa emi are Donald Trump ti orilede America lati gbesan iku adari won torilede America pa lojo si lasiko isikun Ayatollah are Trump na wa lorilede Turkey leba orilede Iran o wa nibe fun ipade ajo NATO koju ma wa lo se be ko ma lo ri bi are Trump tete paro balu to ngbe pada lo sile o pa eleyi to gbe wa ti orilede Qatar gbe fun o pa eleyi ti patapata eyi to tin lo tele tele ri eleyi gan lolo to fi pada lo si orilede America logon ti are Donald Trump wa dele o fi oro lede o ni aiba mo owo orilede Iran lo lo se be ko ti ehun looto ki won gbe mi ohun o ni tele yi ba se be to lo sele ki awon omo ologun orilede America ki awon eleyi bere si ni rojo egbelegbe bomb won ma rojo re ni keti keti lori orilede Iran ki won fe pa gbogbo orilede won run looto ti Iran ba lo se be ti won se ku pa re orilede America nkan buruku yo rolu nkan buruku nkan buruku yo rolu nkan buruku amọ ase ti are Donald Trump fi sile eleyi le ma ni itumo mo rara nitori logan to n ba ti lo on gangan ni won yo bura fun igba keji re di commander in chief gangan ni e loju ese ohun to ba si so ohun gangan labege teni to ku ni ti egbe kato ma tes waju lori eto eje kasari doke lorun
1: darling iro dawo la fe fi pin ile wa tutun
2: mommy junior o tun bere princess paints oba gbogbo awon oda la fi kun ki ti ki sha ki bo ki nle mo ni lara bojo se ngori ojo ni o ma do gbirin si
1: princess paints yi na ni mo fe daba o ni oko re mi fi pin ile ati shopping complex won orisirisi product lo wa acrylic emulsion acrylic texture wall satin test coat product won po jare
2: alabajo ti gbogbo awon kunle kunle fi sara si pe o n gbe se won yo mirin gidi both interior and exterior mo ti ro pe oda awon laruwo yen ni wa ni kin lora
1: o jeremy ariwo ko ni polowo oja oja ni o royin ara re princess paint lo ba awon oda ni royin oda gba ti eyo ti mi rise ri
2: nibo lati le rira
1: number 13 b onjo road beside energy filling station akure abi number 47 iromu street off texaco filling station oja oba akure opposite government field junction okitipupa road ore 57/66 Ajelosun Street, Ikere Road, Ado Ekiti. Telephone
3: 0803-343-0031. Hey, Super
4: Day! Super Day, Day 2026, it's Wale. Let's go! Yeah!
3: Ojo kejo osu August ni aragba yamu yamu eto Super Day yo waye Honorable Dickin Sam Olaroge ni ka ma ki gbogbo political leaders religious leaders and community leaders and lots of our intelligent diligent regent of Super Day Princess Adebukola Adedayo Kasale yo bayile Prince Richard Adewale Fatu Fatu Lukeji and Haji Adeolanusi former deputy governor general retired ṣiṣẹ́ Olorun Femi. Former Commandant Nigeria Army Education Corps. Right Honorable Victor Labinton. Former Speaker Professor Michael Faburode. Former VC OAU Engineer JJ Alabi. State Commissioner Supare Development Association. Ajafa Social Club. Àtàwọn clubs and organizations tó kù. Gbogbo olóyè àtọmọdé àti àgbà ìlú Supare Akuodu. Tó Honorable Dickin Sam Olaroge. Ọmọ Alágogo Àjílù. Ọmọ Olisa Ibi ó ṣọ̀pọ̀ sí. Èló ni a fọ́n rèé ẹ pé. Ibi àti ìdààmú kò ní wọ ìlú wa o. A ó sì jọ jẹ ire ilẹ̀ náà. Happy Supare Day celebration. Ọmọ àti ìdé o, ó ti kó wọ̀ lú. Part and part. Oríṣiríṣi sọ́là ló kó dé. Part and part. Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú sọ́là. Bí náà electric wá tàbí ò wá. Bí generator àti epo wọ́n tàbí ò wọ́n. No shaking. Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier. Pẹ̀lú 201,999 naira. Ẹ wá ara sọ́là tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni o ní 310,999 tún bẹ́ẹ̀. Tó máa gbá àwọn èròjà yín fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above. Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV. Léyìí tẹ́ máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ẹ wò ó. Promo ń lọ lọ́wọ́ báyìí o. With just 53,999. Fún Tony 2 camera. Ṣùgbọ́n just 32,999 naira. Fún Tony camera kan. Ẹ máa bọ̀ ní new office part and part. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi, àti Wema Bank ló bá Adéṣídà Road Àkúrẹ́. Telephone 070-6642-3064.
0: Lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri àgbáyé, owó epo tún ti ń ṣe bẹ́ẹ̀, ó tún ti ń pọ́n òkè díẹ̀ díẹ̀. Nígbà tó wá di ọjọ́ kẹtàlá oṣù keje July 13th, Ààrẹ Donald Trump kéde ìsímọ́lé gbogbo ọkọ̀ omi ti orílẹ̀-èdè Iran. Total blockade on Iranian ship. Ó ní kí àwọn ọkọ̀ ìjà lọ dúró sí inú omi Arabian Sea. Kí wọ́n má jẹ́ kí ọkọ̀ omi orílẹ̀-èdè Iran kankan kọjá. Lẹ́yìn èyí ńkọ, ó ní kí gbogbo ọkọ̀ omi àgbáyé míì máa ṣe bẹ́ẹ̀. Kí wọ́n máa bọ̀ láti wá gba agbègbè omi Strait of Hormuz kọjá. Ó láwọn yóò máa dáàbò bò wọ́n. Àmọ́ àwọn yóò máa gba owó ìdáàbò bò. Ìdá ogún eyín 20% owó ẹrù tí wọ́n bá kó. Ohun gangan làwọn yóò máa gbà lọ́wọ́ wọn láti fi dáàbò bò wọ́n. Ààrẹ Donald Trump náà rò ó wípé káwọn ti ẹ̀kúkú fọ́ gbogbo ẹ̀ lójú. Ìn tó bá fẹ́ dà kó dà, ọ̀rọ̀ orílẹ̀-èdè Iran ti sú. Ọ̀rọ̀ àdó olóró nuclear tó dá ogun yìí sílẹ̀ gan láti ìbẹ̀rẹ̀. Àwọn méjèèjì kò tiẹ̀ tí ìrójútù bẹ̀rẹ̀ ìjíròrò lórí eléyìí. Ọ̀rọ̀ omi tó ro Strait of Hormuz ni wọ́n fi gbogbo ayé wọn gbọ́ lójoojúmọ́. Bí Trump ṣe ní ọ̀nà omi yìí ti ṣí káwọn ọkọ̀ omi máa bọ̀ láti wá kọjá. Bẹ́ẹ̀ làwọn ọmọ ológun orílẹ̀-èdè Iran ní ojú omi yìí ti wà ní títì pa. Ẹni tí wọ́n bá bí dáa kó máa bọ̀ láti wá gbabẹ̀ kọjá láì gba àṣẹ lọ́wọ́ àwọn. Kò sí ọkọ̀ omi tí yóò fẹ́ dábàá láti gba irú ọ̀nà tó léwu bẹ́ẹ̀ kọjá rárá. Àwọn ọkọ̀ omi tó wò mìíràn nínú wọn lé ní nǹkan rẹ̀ $1,000,000. Kẹ́nìkan yóò kàn ju bọ́ǹbù olówó pọ́kú $30,000 sí tí yóò sì bá jẹ́ pátápátá. Kò sí ilé iṣẹ́ ọkọ̀ omi tó jẹ́ dábàá irú rẹ̀ láéláé. Ọjọ́ kejì lẹ́yìn tí Ààrẹ Trump lamẹ́ríkà yóò máa gba 20% owó láti lè máa dáàbò bo gbogbo ọkọ̀ omi láti lè kọjá lágbègbè omi Strait of Hormuz. Arákùnrin yìí máa tún ṣe bẹ́ẹ̀ o, ó tún yí èrò rẹ̀ padà. Ó ní àwọn olórí káàkiri àgbáyé ti pé wọ́n sì ti bẹ̀ ọ́n. Ó lóun jáwọ́ kúrò nínú aláǹgbá 20% yìí. Ogun yìí ti ṣe bẹ́ẹ̀, ó ti pẹ́ tuntun mọ́ Ààrẹ Donald Trump ti orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́rọ́. Ọ̀tọ̀ lọ̀rọ̀ tí yóò sọ lónìí, ọ̀tọ̀ lèyí tí yóò tún sọ lọ́la. Lọ́gán tógun yìí bẹ̀rẹ̀ lóṣù kejì inú ọdún tá a wà yìí. Àfojúsùn orílẹ̀-èdè Amẹ́ríkà àti ti orílẹ̀-èdè Israel. Eléyìí ni láti káwọ́ orílẹ̀-èdè Iran láti má le jẹ́ kí wọ́n pèsè àdó olóró yágbóyàjò tí a mọ̀ sí nuclear weapon. Láti wá ṣe eléyìí, kí wọ́n pa àwọn adarí wọn lórílẹ̀-èdè Iran, kí wọ́n sì lé àwọn àyátọ́là kúrò lórí ipò, kí wọ́n fi ẹni tí yóò máa gbọ́ tiwọn síbẹ̀. Bákan náà tún ń kọ́, wọ́n fẹ́ kí orílẹ̀-èdè Iran díwọ́ ibi tí àdó olóró rẹ̀ kan tí a mọ̀ sí ballistic missile yóò lè fò dé. Wọ́n kò fẹ́ kí eléyìí lè fò rárá dé orílẹ̀-èdè Israel. Paríparí àfojúsùn wọn yìí, wọ́n fẹ́ kí orílẹ̀-èdè Iran jáwọ́ àtìlẹ́yìn rẹ̀ fáwọn ọmọ ẹgbẹ́ ogun Hezbollah lórílẹ̀-èdè Lebanon, Hamas lórílẹ̀-èdè Palestine àti àwọn Houthi lórílẹ̀-èdè Yemen, lẹ́bàá orílẹ̀-èdè Saudi Arabia. oro oju ona omi toro straight of hormuz yi eleyi ko ti e si ninu jiroro won rara ni bere pepe nitori ko si idiwo lokan loju ona omi yi rara nkan adoje oko omi lo ma n gbo oju ona omi yi koja loju ojumo kogun yi to bere ko si si eni di won lowo lati ma gba be koja bo ba se wo won nigba na amọ lọwọ lọwọ ta wa yi bi igba tori le de america la oju orile de iran si agbara to wa ni bi omi yi o ngangan leleyi je o orile de iran tin fi oju ona omi toro straight of hormuz yi won tin se be won ti fi n ku gbogbo agbaye ni papa mora won ti je ki oju ona omi yi lewu gidigidi fun eni ti won ko ba fun lase lati le gba be koja be on tori le de iran n se yi eleyi se be o tapa sofi eto irinna ninu omi kakakire agbaye international water ongangan ni straight of hormuz oluwa ba lo pese oju ona omi yi sibe natural water ni ki se canal bi suez ati panama ti won fi owo se ti iran ba n control straight of hormuz ti malaysia lawon na fe ma dari omi toro straight of malacca leba odo titi won ti morocco ati orilede spain n dari straight of gibraltar lapa odo titi won na ki china na wa se be ki won gbegi dina taiwan straight lapa odo titi won idarudapo yo se be yo de ba eto orina kakakire agbaye eleyi yo si ti be yo mu inira ba awon omi eniyan to lo ba pese awon omi yi fun kakakire agbaye amọ ohun to orilede iran n so ni wipe jeje awon lawon joko korilede america to bere akolu si awon won fe ma gba owo loju ona omi yi won ni eleyi gan lawon yo lo fi tun orilede awon torilede america ati israel ti baje se pada nigba ati o wa di ojo 17 osu ta wa yi orilede america ma se be o won bere si ni lo nju bombo sawon ojuto ohun imaye gbadun ti a mo si civilian infrastructure lorilede iran won fi bombo wa awon afara nla nla ti a mo si bridge lorilede iran bakan na tun ko won ju ado loro sawon ojuto ipese ina monamona ati awon ojuto ipese omi to mo gara ti a mo si desalination plant omi tori bi ti osa lo wa laarin orilede iran ati awon ile larubawa to je alamuleti re omi yi ni ko ni se mu ti eyan ba bu nitori wipe iyo po popo ninu re won ni lati koko fi imo ero yo idoti ati iyo kuro ninu awon omi yi ko to le se mu fun awon omi eniyan desalination ni won pe mo ti won fi yo iyo kuro ninu awon omi yi orilede america ma se be o bere si ni ju bombo si awon ju ipese omi ti a mo si desalination plant yi lorilede iran be labe ofin ogun jija tabi labe bi ti wu ke ota eyan munu bi eyan to kakakire agbaye enikan ko leto lati lo ju ado loro soju to ipese omi to mo gara fa awon omi eniyan oran gidigba leleyi je labe ofin agbaye amọ ta ni yo lo fi ofin mu orilede america wipe o boju to ipese omi to mo gara fa awon ara ilu je ko ti si omo na ti yo jo se kakakire agbaye lowo ta wa yi lai wule tu wa ma fi akoko sofo mo nko logan torilede america bere si ni ju ado loro sawon ojuto ipese ina ati omi yi iran na ma se be o bere si ni ju ado loro ti re sawon orilede alamuleti re bi bahrain kuwait koda to fi mo orilede jordan ibudu awon omo ologun orilede america wa lawon orilede larubawa to yi orilede iran po yi ado loro orilede iran ma se be o boju to ipese ina ati ipese omi je lorilede kuwait bakan na tun nko pombo orilede iran se kopa omo ologun orilede america meji ni ibudo won lorilede jordan opo awon ile larubawa ti omi persian gulf jo da won laarin pelu orilede iran opo won lo ni ibudo awon omo ologun to je ti orilede america iro awon ile larubawa yi si ni wipe ki ibudo ologun orilede america ma se be o ma ba won ja won ta won laya ki won ma le se akolu si won amọ pẹlu ogun to nlo lọwọ lọwọ yi ibudo awon omo ologun orilede america eleyi ti se be o ti nfa ado loro wa si awon orilede ile larubawa to je alamuleti orilede iran orílẹ̀-èdè Oman kan tó wà lẹ́gbẹ̀ẹ́gi mú orílẹ̀-èdè Iran. Ó nìkan ni kò ní ibùdó ọmọ ológun tó jẹ́ ti orílẹ̀-èdè Amẹ́ríkà nínú orílẹ̀-èdè títí rẹ̀. Ìdí nìyẹn tí Iran kò fi ṣe àkọlù sáwọn ní titi wọn. Lọ́wọ́lọ́wọ́ báyìí, orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ń sọ fún àwọn ọkọ̀ omi kí wọ́n máa bọ̀ láti wá gba ojú ọ̀nà omi tó ro Strait of Hormuz kọjá. Bẹ́ẹ̀ lórílẹ̀-èdè Iran ń sọ fún wọn wípé ibi tó ń bá là kalẹ̀ nìkan òun gangan ni wọn yóò lè gbà kọjá. Bẹ́ẹ̀ sì ni ní inú ọkọ̀ omi mẹ́wàá tó bá kọjá lójú ọ̀nà omi tó ro Strait of Hormuz lásìkò yìí, ẹyọ kan péré ni yóò gba ojú ọ̀nà tí orílẹ̀-èdè Amẹ́ríkà ní kó gbà kọjá. Àwọn bíi mẹ́sàn tó kù apá ọ̀nà tí orílẹ̀-èdè Iran bá là sílẹ̀, ibẹ̀ gangan làwọn ń gbà kọjá ní titi wọn. Ìgbàgbọ́ wà wípé kò sí ohun tẹ́nikẹ́ni lè ṣe láti pààrọ̀ wà sórílẹ̀-èdè Iran kí wọ́n jáwọ́ kúrò lójú ọ̀nà omi tó rú tó ń dá wàhálà sílẹ̀ yìí. Strait of Hormuz, Iran's newly discovered economic nuclear weapon.
3: Iṣẹ́ pàtàkì kan tó máa ń bá ní ṣètò ẹ̀yẹ ìkẹyìn fẹ́ni tó relé ìyẹn láti ṣe fọ́nira o. Ló máa ń kẹyìn tọmọ tẹbí tara olóògbé. Ó ní kí máa pè wọ́n fún gbogbo services tó jọmọ́ ti fọ́nira. Torí ẹni tó ṣojú ọ̀dà bí ẹni tó ṣe yìí. Ṣíṣe ẹ̀yẹ ìkẹyìn tó gba ìfẹ́ni tó relé a máa mú nǹkan rere. Àti nǹkan pàtàkì báwọn mọ̀lẹ́bí ẹ̀. Torí ní ẹ̀kọ́ ra láti ṣe fọ̀gbọ̀n láti bá yín gbéyàn lọ léwòsàn without any delay. Bí ẹni tó ti sùn lọ sí ibi ìpamọ́. Ó sì ṣe ibi ìpamọ́ fún olóògbé eléyìí tó wà Magnificent and Secure. Come to St. David Mortuary along Owo Expressway. Agbogbo area Àkúrẹ́. Aláti ṣe Fọ́nira Home tí ẹ̀ka wọn wà ní ìpèsà náà ló tún wá kalẹ̀ sí St. David Mortuary yìí o. Call 081-321-28864 or 081-489-516-33. Gbogbo ẹni tó fẹ́ gbẹ̀yìn tẹ́yìn ṣe fẹ́ nìyàn rẹ̀.
5: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything office, schools, and study. Ni agbayanu ile itaja nla Evergreen, la wọn lara tun ta atawọn eleye yọ gbọkale, full quality stationery materials, bi pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, artistic note. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallet, filing cabinets, and envelopes, koto sibe, diaries in bed, paper rims, A4, A5, tabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office, at school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories, lawo jawa se cheap be, oko si mbe nkale, lati bayin kawe rute bara, bagede ojutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure, latagbangba lebi oshu sifon faninyi, telephone 0816-531-6655, tabi 0803-855-4422. Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.
0: Ṣeun ṣeun tẹ́ tún tẹ́tí sí wa fún tọ́jọ́ tuntun yìí tó bá tún di àwọn àsìkò mìíràn ẹ ó tún máa bá wa pàdé pẹ̀lú àkọ̀tun ọ̀rọ̀ lórí ètò àwárí ọ̀tún. Adéwálé Abdulrahman, Adéwálé onímọ̀ ẹ̀rọ, ìyẹn gangan lorúkọ tèmi ń jẹ́. Ẹ lè máa pè mí sórí ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ tèmi 08064407517 08064407517. Àtún kí yín kú dédé wòye ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa tẹ́tí sí ìkànnì alálùbáríkà yìí. Ẹ tún káàbọ̀ ságbàlá iléeṣẹ́ Maxonic Inverter and Solar Company tí wọ́n wà ní Block D, Ondo State Industrial Park ní Ọ̀yárògbulẹ̀ ní Àkúrẹ́. Ọ̀gá àgbà láti iléeṣẹ́ Maxonic onímọ̀ ẹ̀rọ Dauda Tijani Ahmed, wọ́n tún ti wà nílé agodo pẹ̀lú wa.
6: Akíyín gbogbo olùgbọ́ wa.
0: Ọ̀gá àgbà láti iléeṣẹ́ Maxonic, ọ̀kan lára ohun èlò ilé tọmọ èèyàn lè mọ́ lò ní gbogbo ìgbà òun ni ẹ̀rọ tí a fi ń fa omi, èyí tí à ń pè ní pumping machine. Ṣé àwọn inverter wà níléeṣẹ́ yín tó jẹ́ pé wọ́n lè gbé pumping machine téèyàn ó lè pọn omi lásìkò tó bá wù ú tí kò ní séwu tọ̀sán tó rú?
6: Gbogbo nǹkan tí àwa ṣe àti ṣe programming ni ṣe rí ní orí ti pumping machine tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Àti ṣe tó jẹ́ pé onílé gan-an kọ́ ló máa tan pumping machine. ba se ma install e fun awon onibara wa niyan
0: abi ti bo automatic ni pumping machine
6: a ma ton pumping machine sile ni awon switch kan wa to je sensor to ma npa to ma ntan to ba wa di pe pumping machine sise lo a wa ri condition to je pe borehole yen ko se be lomi omi ti gbe ni omi
0: ko
6: ti kanle sensor yen ko ni je ko kanle tan ko omi si ma wa nbe ati calculate e sibe pe to ba ku die ko mi o gbe mo pumping machine a dawo duro
0: imero ti o ti koja bi ta na o
6: koda o gan le mi fun ara mi nlo ni le temi
0: in to se te fi ni battery ti kuro nbe solar lasan ni o mo pump omi dc ti eyan o le fi mo
6: irorun lo ba de
0: to eyin agbe loko adupe folorun o irorun ti de o ko si pe ala npe pe a kini kan million million no mo nderu ba awon eyan pelu owo perete iwo to ba sa ti je wi pe onilo omi ninu oko re ko soko nikan awon to wa le na le lo to je pe solar panel lasan yo mo pump omi fun won
6: ani 1 horsepower ani 1.5 horsepower ani 2 horsepower ani 2.5 horsepower ani titi lo dori 4 horsepower
0: nkan to ba sa ti ni se pelu oro onina de e pese na fun won won gbagbe na joba lai lai won ni lo mo to a fi ti orun o ba ni yo mo loke loku
6: afa la ojo ni tojo ba ti la orun to lohun fun wa kin se ka fi sa koko nikan o ko se ka fi sa aso nikan o
0: abi ka fi sa ilubo
6: rara o
0: ka fi tan na na
6: mi mo nkan te nlo ninu le ibaje three phase le pe sinu le ti solar o le gbe ti inverter ta se o le gbe ko si
0: pumping machine te so po automatic yi awon bi awon to larugbo nle to je pa awon agbalagba to je pe ki se gbogbo igba agbalagba o lo mo tanan so mi loru awon mi wa awon mo duro digba ti no ba de lago kan oru kini o se bi eni wulo fa awon arugbo wa o
6: koda ore teyan le se fa obi ni keyan fun obi ni igbe aye irorun ko ma di pe ani arugbo sile a ise so pe lo wa yan ta ba yin fa tatakuku iyen o si e tonno nile e lo fan lasiko to wu yin e lo ac lasiko to wu yin
0: e to pon omi sinu tanki
6: e to pon omi sinu tanki
0: la se pe e da
6: yin
0: la
6: mu
0: e fun wa ni address ati number to ja tara si ile ise yin lekun rere
6: ile ise yi wa ni Block D, Ondo State Industrial Park, ni Onyadubule Market. Ti e ba de fe kan si wa, ele pe ero alagbeka 09162-14-14-14. 09162-14-14-14.
0: Atuma abanye pade, nigba mi.

Ìdílé tó ń gbé pẹ̀lú ìfẹ́, tó ń gbé pẹ̀lú ìṣọ̀kan láìsí ìdàrúdàpọ̀, òun là ń pè ní ìdílé aláyọ̀. Gbogbo ẹgbẹ̀gbẹ̀ òṣìṣì lẹ́yìn ẹ̀kọ́ téèyàn ń kọ gẹ́gẹ́ bí lọkọ̀ láyà nínú ilé. Ìdí abájọ́ rèé ká lè kẹnu ìmọ̀ wa gẹ́gẹ́ bí lọkọ̀ láyà kí ìgbéyàwó wa kó lè lọ ní ìbámu pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọba. Òun náà la ṣe gbé ètò ìdílé ọ̀tún kalẹ̀ ní Kánì Adaba 88.9 FM Àkúrẹ́. Ìdílé ọ̀tún Family and Tabitha Empowerment Foundation IFTEF olóṣagbátẹrù ètò yìí látọwọ́ Reverend Wọlé Afọlábí JP látinú ìjọ Beulah Baptist Church Mission Road tó wà nílùú Ọ̀rẹ́. A tún ti dé lọ́sàn tòní ká lọ gbọ́ ohun tọ́lọ́run ọba fẹ́ ká mọ̀ gẹ́gẹ́ bí ìdílé kọ̀ọ̀kan kí ìdílé wa kó lè túbọ̀ mọ tẹ̀síwájú pẹ̀lú ayọ̀ àti ìdùnnú. Àkíyín ẹ̀kú kalẹ̀.

0: kọkàndínlógún
1: oṣù kẹjọ ọdún 2026
0: yìí nígbàgbọ̀jẹ̀ ọdún
1: 40 years
0: àbárí akọni ẹ̀dá ni
1: chief bayode kọmọláfẹ́
0: ìkẹtẹ̀ rọmọ sí
1: mr white
0: abẹ́òkè ńlá
1: òkè àgbẹ̀
0: àkọ́kọ́ ondo state
1: ṣe bí onísùn
0: àfìgbè kan tẹ́rí gbaṣọ
1: èèyàn ọmọ rẹ fọ
0: àbárí rẹ lọ
1: ní àbá wà
0: àbátọ̀ mú súré kàbálù ore
1: ojoojúmọ́ làírò rẹ tán gorogo àbá lámọlúkà
0: ayẹ rẹ kọjú sílẹ̀ lọ́kàn rí
1: ọlọ́run kàn ní yóò di
0: apáka dálé fojú rẹ dára ẹ̀yìn rẹ dìbàjẹ́
1: our lovely father
0: títíjọ́ ìjíǹdere ni
1: kárẹ̀ àpàdé
0: níbi kára sí ìgbéyàmọ́
1: nílẹ̀ yẹlẹ́dà rẹ
0: títíjọ́ ìjíǹdere
1: wọn gbatẹ́gùn àlàáfíà
0: títí ayé la ṣèrántí rẹ ò àbá wáyé
1: sùúrù ẹ ọmọ àkọ́kọ́ nílẹ̀ obì
0: ọmọ ẹlẹ́ni ọwẹ́lẹ́
1: ọmọ ẹlẹ́ni ọ̀tẹ̀ ẹ̀ka
0: ọmọlóbì kòkòrò àrokò
1: obì kan mé pípọ̀ rẹ bẹ̀bẹ̀ àlè
0: ọmọ mọnú rẹ ṣàna ọbí tún
1: obì kan ṣẹ̀ nínú ọni kan ọ̀sẹ̀rù ayọ̀ ọmọ ni lọ́nà ogo
0: ọmọ ilé ọ̀rọ̀ kùtù
1: ọmọ mẹ́gbẹ́dánláwọlẹ̀ yọyọyọ lẹ́jọ́ ọdún
0: ẹbí
1: ọmọ
0: àtọmọ ọmọ
1: ìyọ́n lọ́lùkẹ́dẹ́.
2: Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight? Come to Wesley University, Ondo, today, where excellence leads the way. We've got the right path for you. From College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food Science and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, so the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, sub-degree and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. Management announcer.
3: Have you been trusting God for a testimony that will make you laugh again? Then get ready, because your season of lasting laughter has come. Agape Christian Ministries International proudly presents her 38th annual convention with the theme, Lasting Laughter, from Sunday the 2nd of August to Sunday the 9th of August 2026 at Possibility Cathedral, 1 Agape Avenue, Elisha Road, Akure. Come and experience powerful worship, life-changing messages, miracles, signs and wonders, and unforgettable encounters with God. Ministering are God's servants, Bishop Francis Walioki, Apostle Lawrence Achudume, Reverend Bimini Yeboda, Reverend David Adejumo, with our hosts, Bishop Felix and Bishop Funke Felix Adejumo. Come expecting, leave rejoicing. Join us daily by 7 a.m. and 5 p.m. Don't come alone. Bring your family, friends, and loved ones. Agape Christian Ministries International, a people helped and blessed by God.
4: Etetisi kede pataki ni ojo Thursday 16th July ni mo wo taxi lati Futa North Gate lo si oja oba ni lo Akure ti mo se gbagbe ero mi sinu taxi na. Ero na je trial box tabi case ti won fi nse ayewo ju. Color rẹ jẹ silver and black. Mo ra awakọ taxi yìí kó jọ̀wọ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0815-186-2056 lẹ́ẹ̀kan sí 0815-186-2056 tàbí kí ó gbé ẹrù náà wá sí ẹ̀ka ìpolówó ọjà Àdàbà FM tí ó wà ní ẹ̀gbẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road, Àkúrẹ́. Ẹ ṣeun púpọ̀.
5: Communications tún gbọ́nà ara yọ. Odún ni wọ́n kì í ṣàìmọ̀lòkò. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀ǹpútà láptọ̀pù nílẹ̀ yìí, má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ntí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀ǹpútà láptọ̀pù, máa bọ̀ ní Frank Communications. Kò wá rojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o, gbogbo kọ̀ǹpútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀ǹpútà láptọ̀pù bag, digital mouse, kọ̀ǹpútà láptọ̀pù stand àti charger, Frank Communications ti kó kọ̀ǹpútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn, okòwò ńbẹ lórí kọ̀ǹpútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀ǹpútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba. gbogbo yin le nilo computer laptop lasiko yo tun gbo anfani san die die tun wa o ya wo na ma bo ni Frank Communications to wa ni Frank Complex 7 Okemeso Street leyin Unity Bank telephone 0906-123-3331 tabi 0803-353-4200 Frank Communications computer laptop to da to fini lokan bale odo won lo ti rira
6: Every great advertisement tells a story, but every successful advertisement must also comply. The Advertising Regulatory Council of Nigeria, ACON, invites you to the Southern Regional Advertising Conference 2026. For the theme, regulatory compliance and its challenges. Join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujax, FRPA, Barrister Aaron Audu, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA. Commencing from Wednesday 19th and Thursday 28th August 2026 by 10 a.m. prompt at Ibom Hotel and Golf Resort, Uvo Akwa Ibom. Register now. Early bird 100,000 naira. Ends July 14, 2026. Late registration 150,000 naira. Till conference day. For inquiries, call Remy on 0803-832-6586 or Lawrence on 0803-952-8018. Southern Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. Announcer Dr. Ololeko Fadolopo, FRPA Director General, ACON.
7: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
8: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo akonse gbogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba make sure ko lo tinu rara o ka gbo eyin didun ara riro afo gedegede do ti ora danu logo lomo okunrin abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdac fonte dupa o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062625309160626253 oruko money janu omo 24/7 abamisho gbogbo iga ijawa ija osi always guide me.
9: Are you ready to grow your business, cut costs, and increase your profit? Attention poultry farmers, if you're a poultry farmer, this workshop has been designed specially for you. What are you waiting for?
10: Hurry now, come join us at the Vital Feed Poultry Farmers Workshop.
9: You'll learn practical strategies on effective poultry management, proper nutrition and feed efficiency, disease prevention and control, maximizing yield, market exposure and sales strategies. What are you waiting for?
10: Come join us at the Vital Feed Poultry Farmers Workshop.
9: With the theme, winning strategies for poultry farmers in today's market, venue at the Super Hotel along Ilesha Road, Akure. Date Monday, 20th July 2026. Time 10 a.m. For more inquiry, please call 0906-279-9013. 0906-279-9013. Attendance is free. What are you waiting for? Poultry farmers, the time is now.
11: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
12: It's about to go down.
13: What? Aww.
14: My love, what happened?
13: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
14: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
13: So all those things don't already dey house?
14: Abba, since last month.
13: Ah, pastor, continue the wedding.
15: Yay!
14: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest. Normal market price. Download CDK today.
16: Visit us at Danko Plaza at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikeria Road at Doikiti. Please call 0707-484-3351.
15: CDK. Pay small, small. Live BB.
17: Baby,
18: Baba,
17: Baba, olú ọmọ
18: èyàn pàtàkì ẹni rẹ nílùú
17: gbogbo ọmọ ará ọrẹ
18: àtọjúlùmọ wọn sẹlẹdẹ lẹyìn rẹ
17: iyun late aichi
18: fasonu samuel
17: olúbùnmi
18: ti ọdọwọ fararọmi òbúkindo
17: alias man passman
18: gbogbo ẹbí ọrẹ ará sẹlẹdẹ lẹyìn rẹ bàbá
17: àwọn ọmọ bàbá rẹ
18: anabu fasonu babatunde
17: mẹba fondo state house of assembly
18: anabu fasonu ayo
17: america
18: mrs fasonu olamide
17: america
18: mr fasonu lekan
17: america
18: mr moniyo olajide
17: fararọmi òbú
18: gbogbo àwọn ọmọ yín ló ń sẹlẹdẹ lẹyìn yín bàbá
17: ó dàrí iná kó dojú àlá
18: late aichi fasonu samuel
17: olúbùnmi
18: ti ọdọwọ fararọmi òbúkindo
17: alias man passman
18: bí ayẹyẹ ètò ìsìnkú bàbá ó ṣe máa lọ
17: a tún máa fún yín gbọ́ láìpẹ́
18: mr tabuko friday
17: òkìtì pupa
18: àwọn ló ní a máa sọ fún yín pé
17: má sùn láyà olùgbàlà títí di ọjọ́ àjíǹde.
19: bí ọdún bá ti jọ pèrègùn ọmọwọ tuntun bọ wáyé ṣùgbọn ta lóko inú olóko adùn wáyé ọ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. ọdún ìjẹsọ arigidi àkókò ní ìpínlẹ̀ ondo wọlé bá wa wẹ́rẹ́ gbogbo wa la ń dáwọ́ dùnú torí ọdún ìgbọdọ̀ tó ṣojú ẹ̀mí wa ọpẹ́lóye fẹ́lẹ́dùwà fún àánú àtòrí ọ̀fẹ́ rẹ̀
20: ìdílé yìí tí èmi aishi fọlátúnjì olúmídé gbẹ́dàgì ti àgbálùkù arigidi
19: àti aishi fadéjùmọ̀ rotimi olóyè ti àdúgbò ẹ̀sìn àgbálùkù arigidi àkókò
20: pẹ̀lú gbogbo olùgbé àgbálùkù arigidi àkókò fi ń bá kábíyèsí ọba yìí sábọ̀ lánìí pẹ̀kún sákì arigidi àkókò yá yo
19: ìlú ìṣúbà jiná èbúrà káfojú kan gbọdọ̀ iṣu epo mu yẹn
20: ó yá níbi ìjẹsọ arigidi àkókò lógúnjọ oṣù yìí monday 28 july 2026
19: gbogbo ẹlẹ́gbẹ́jẹ gbé kọ̀ọ̀kan ni à ń kí ní àdúgbò àgbálùkù arigidi àkókò
20: gbogbo olóyè lọ́kùnrin lóbìnrin
19: ẹgbẹ́ àgbà
20: èrìgbò
19: ìlàkúrẹ̀
20: èrìgbẹ́jì
19: pẹ̀lú tolórí tẹlẹ́bù
20: àgbálùkù arigidi àkókò là ń kí pé abáríkà ìjẹsọ
19: àtúnbá kábíyèsí ọba yìí sábọ̀ lánìí pẹ̀kún sákì arigidi yayọ̀ ìjáwé oríire àti ìdáláre
20: láti ilé ẹjọ́ gíga
19: supreme court
20: gbogbo tòní létàlejò pẹ̀lú gbogbo èèyàn ni à ń pè lógúnjọ oṣù kejì ọdún
19: yìí láti wọ́n bá wa jẹ̀gbọ́dọ̀ lórúkọ aishi fọlátúnjì olúmídé gbádágì àgbálùkù
20: àti aishi fadéjùmọ̀ rotimi olóyè ti ẹ̀sìn àgbálùkù arigidi àkókò
19: ìjùmọ̀ ìjẹsù
20: àgbálùkù arigidi àkókò 2026 ni olùkéde.
21: padà má lọ síbẹ̀ yẹn o marketing office àdàbẹ́ fm ni wọ́n wá number one la wà ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ a division police station ọba adéṣidà road nílùú àkúrẹ́ ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344 ronke sórí 0703-529-5755 tàbí grace sórí 0803-247-4686 ibẹ̀ gangan ló wà yẹn.
22: mo ń gbádùn àdàbà.
23: gbogbo wa là ń gbádùn àdàbà.
24: bàbá kẹrẹwà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jaijaijai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtọbìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú òlù dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé tí wàá sọ ẹ́ dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ bàbá kẹrẹwà ni ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹwà ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tún máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kẹrẹwà wà pé mi débẹ̀.
25: mo kí onílé mo kí àlejò
26: ànífàìsàn lògbà
25: orúkọ tí èmi ni bàbáńgánà tí gbogbo ayé máa pè ní bàbá kẹrẹwà aláṣẹ àti olùdarí stand action kòbókò èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kàn sí mi.
27: nílé iṣẹ́ wa tó wà ní ìfẹ́lódù street off continental street
28: nílùú àkúrẹ́.
25: fóònù nọmba mi 08164122777.
29: kí là á mọ̀ sí stand action kòbókò. àwọn egbòogi tó dáa fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní stand action kòbókò. a ní ní olómi a ní oní powder ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni torí rẹ̀ la ṣe mú egbòogi stand action kòbókò wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. eégún jẹ eégún òòṣà jẹ òòṣà oògùn tẹ̀mí ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ ọba ńlá wa ni ọba wa a máa dàgbà a máa wọ 90 wọn máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. bóyá ọmọ ogójì ọdún ni ẹni 50 ọdún ni ẹni 100 ọdún ni ẹni torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa àgbòrè ò lè kàn bí àgbò àbí ẹṣẹ ara tirẹ kéré ju ọjọ́ orí rẹ lọ ajá fọ́ọ̀rẹ́ ò lè gbéra dáadáa má fi dẹ́gun lá. bàbá kẹrẹwà
30: kan sí mi
27: ni ile ise wa to wa ni Ifelodu Street off Continental Street Akure
29: Ibenuwa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa oni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti amo ni ona onifade eyi re ni gbogbo igba erikeri ka la ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fi bi so fi re si ko po to abi dagula o le pe mi sori ero bani soro mi 08164122777 boya won se eyo e ma run e mefa ile to mo bo se se eyo lo se mo mi abi to ba ye se eyo ti e a ma yun e boya ara ta eni abi ara nja eje ni abi nu re kun ni gbogbo igba orukun ro eni orikerike ara nro eni abi atirin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni ipenija ninu isu ara ni iye olomokunrin ni pe ko jilo wuro ki kan omokunrin re ko duro dede to ba tri pe kan omokunrin yo do dede a je pe aisan kan wa to nfa a pe nija ninu isu ara ni se mo pe ogun kan wa ninu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni ipenija ninu awon wire to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se se ibi to mi n gba wole omi o ni le gbabe wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isu ara omo olomokunrin isu ara kan wa to sise pato ti isu ara yi to ba ti ni ipenija o ni olomokunrin ma di boda suke suke abi won ti e ni aiso ti a pe ni arun jedijedi won fe se gati e nkan ma jade ni bi gati e won ma fo ti sinu iru kan bayi yo da kon si mi
25: baba ngana baba kerewa
27: kasimi ni ile ise wa to wa ni Ifelodu Street off Continental Street Akure
29: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse wo olomokunrin ninu agbo ara ninu isan ara olomokunrin nikan ni mo npe o
25: phone number mi 08164122777
29: agbo marugo takebe ohun ni agbo temi gbe kakiri ti olomokunrin to ma le dangaja to ma le se daada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun daada bo se sun tetele gbogbo ru kan bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba tan atupara si bo se nse ni iru kan bayi ko da ani lati se ayewu ka le mo iru ogun to ma ba lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun awa ki n se yi awa ki n se ohun itoju olomokunrin nikan ti e ba ri olomobirin ni odo mi boye o wa nitori okan re kan si mi
27: ni ile ise wa to wa ni Ifelodu Street off Continental Street Akure
25: baba ngana baba kerewa phone number mi 08164122777 08164122777

0: ọbaba bú sí ẹ̀rín kan báyìí ó ní.
1: mo rí i pé o ti sọkún ìkẹtàn ó wá kú kó o sọkún òdodo báyìí.
2: ẹ dákun kábíyèsí kábíyèsí ẹ dákun ẹ jọwọ aláàyè ẹ jọwọ mo ní kẹ ẹ jọwọ aláàyè ẹ ṣàánú mi ẹrọ ti yá mi ẹ ṣàánú mi.
0: ó di wàì pàṣán lára òkú ìgbẹ́ ìgbé ta ó di.
2: ẹ gbà mí o ẹ gbà mí lọ́wọ́ aláàyè o ẹ gbà mí o ẹ jọ̀wọ́ ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí.
0: aláyé kò gbọ́ èyí tí ó sì burú jùlọ pátá ni pé

Adele òṣìṣẹ́ tí ń bójútó ètò ìpolongo nínú oríkò àjọ ológun ti ìlà oòrùn ìlà oòrùn orílẹ̀-èdè ìyẹn ọ̀gágun mohammed goni ló sọ̀rọ̀ fáwọn oníròyìn ní òní. Ó sọ pé àkọlù náà ló wáyé níbi aago kan àbọ̀ òru ọjọ́ sátidé. Wọ́n ṣàlàyé pé ilé ẹ̀kọ́ àwọn obìnrin tó jẹ́ ti ìjọba àpapọ̀ náà ní ìjọba ìpínlẹ̀ borno ń lò báyìí gẹ́gẹ́ bí ilégbèé fáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo ìṣe ìjọba àpapọ̀ tí wọ́n ṣẹ̀dá sí mọ̀gànà. Ní báyìí iléeṣẹ́ ààrẹ ti ṣàlàyé pé ọ̀rọ̀ àìsàbò yìí ti ń bẹ lórílẹ̀‐èdè yìí ló lè jẹ́ pé ó lọ́wọ́ àwọn àjèjì kan nínú. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ètò ìbánisọ̀rọ̀ daniel bauer ló sọ̀rọ̀ yìí fáwọn oníròyìn làbújá. Ó tọ́ka sí ọ̀rọ̀ àwọn ilẹ̀ òkèrè kan àti àwọn ìṣẹ̀lẹ̀ kan èyí tí ó ṣe tó hàn tó fi hàn pé àwọn àjèjì inú wọn lè máa kó ipa nínú ọ̀rọ̀ ìṣòro ìṣẹ̀rùbani ètò ìbẹ̀ lórílẹ̀-èdè yìí. Bọ́lá ló rán wa létí nípa ìpolongo kan àti ìfẹ̀hónú àìtó wáyé ní òkè ọjà orílẹ̀-èdè yìí lásìkò kan nínú èyí tí àwọn olùfẹ̀hónú tí wọ́n ti ń gbé àṣà ilẹ̀ russia jáde tí wọ́n sì ń gbé káàkiri. Ó wá ṣàlàyé èyí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àmì ipe ìṣòro ọ̀rọ̀ ààbò tí ń dojúkọ orílẹ̀-èdè yìí ló lè ní àwọn nǹkan tó ń wá láti ilẹ̀ òkèrè nínú. Àwọn aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà iná ti mú àwọn orílẹ̀-èdè China mẹ́ta kan àti ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ awakùsà lásìkò iṣẹ́ kan èyí tí wọ́n ṣe níbùdó ìwakùsà kan tí wọ́n ti wakùsà láì bófinmu nípínlẹ̀ Nàìjíríà. Èyí ni wọ́n gbé jáde lọ́jọ́ ìsinmi. Mímú tí wọ́n mú àwọn ọ̀hún ni wọ́n ṣe ní ìlú Amba lágbègbè ìjọba ìbílẹ̀ Kokona ní ìpínlẹ̀ Nàìjíríà lásìkò iṣẹ́ kan èyí tí igbákejì gómìnà ìpínlẹ̀ Nasarawa Emmanuel Kabe tó darí nípínlẹ̀ ọ̀hún. Akabe ṣàlàyé pé iṣẹ́ ọ̀hún ló wáyé nítorí ìròyìn pé àwọn kan wakùsà láìtọ́ bó tilẹ̀ jẹ́ pé ìjọba ti pàṣẹ pé kí wọ́n darú iṣẹ́ bẹ́ẹ̀ dúró nípínlẹ̀ ọ̀hún. Akabe ló ṣáájú ikọ̀ àwọn aláàbò náà lọ síbi tí wọ́n ti ń wakùsà ọ̀hún tó sì sọ pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ló gbọ́ ìròyìn lọ́kùnrin jọ̀kan pé wọ́n wakùsà láìtọ́ ní ibẹ̀ láì bá àṣẹ ìjọba mu. Àwọn aláṣẹ ni wọ́n tún rí àwọn nǹkan èlò èyí tí wọ́n ń lò tí wọ́n fi ń wakùsà nínú àwọn àpótí lọ́kùnjọ̀kan pẹ̀lú àwọn ẹ̀rọ míì tí wọ́n lò ń bẹ́ẹ̀. Ìlara mọ̀kẹ́lá ti ròyìn láti iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM Àkúrẹ́. Nínú ìròyìn yìí lẹ ti gbọ́ ìròyìn ilẹ̀ òkèrè ti àgbo amúdùdùn àti ti aré ìdárayá.

0: Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ ta lé òní. Ẹ mọ̀ wá ló ní pàápàá torí ìjọba àkókò. Torí pé ilé ayé tá a wà ẹ́, ọgbà kéèyàn ò ní fura kó sì mọ́ sùn tẹ́tẹ́rẹ́ o. Arákùnrin kan bẹ Láídé. Ìlú Àkúrẹ́ ń bì ní ń gbé, ṣùgbọ́n ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Ó níyàwó, Ọlọ́run sì yọ̀ǹda ọmọ fún un. Iṣẹ́ tó ń ṣe Ọlọ́run kanmi àlùbáríkà ṣiṣẹ́. Bó ṣe ń ta ló sì ń jó, bó ṣe ń nàǹgà ló ń rí mú. Ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ àwọn ẹbí ẹ̀ púpọ̀, àbúrò rẹ̀ kan bẹ lẹ́kan. Òun wà nílùú wọn nípínlẹ̀ Ọ̀ṣun. Ọwọ́ rí wípé lẹ́kan ń jìyà ńlẹ̀ kóun mú sọ́dọ̀. Lọ́ba mú àbúrò ẹ̀ sọ́dọ̀. Ọmọ Nàìjíríà. Kò sáburú nù kí ẹ̀gbọ́n mọ́ búrò sọ́dọ̀ nígbà tí ìfẹ́ bá ti wà láàrin wọn. Bí lẹ́kan ṣe dọ́dọ̀ ẹ̀gbẹ́ ẹ̀ Láídé, wọ́n jọ ń gbé. Iṣẹ́ tí Láídé ń ṣe supamákẹ́ẹ̀tì ó ní bíi méjì mẹ́ta nílùú Àkúrẹ́ ń bí. Mo forúkọ bo supamákẹ́ẹ̀tì ẹ̀ lásìrí. Ó bẹ̀rẹ̀ sí fọwọ́ ẹ han àbúrò ẹ̀ ń gbòó yá ló ní kí àbúrò òun lọmọ àmójútó kan wọ́n ń pàdé lálẹ́ láti wá jábọ̀. Kò sí ní tó burú mẹ́ o, ọmọ Nàìjíríà. Ẹ wá jẹ́ sọ nǹkan fún yín tẹ́fùn ẹ̀ pé ilé ayé le lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run máa gbà wá lọ́wọ́ ẹni tí sọ́ni tá a mọ o. Kò nílò kọ́ ọ sí àwọn èèyàn tó bá fẹ́ bínú ẹ̀ ọwọ́ pé sọ́ọ̀nì kan ni tọ́ ọ bá ti lè rí jẹ. Wọ́n ti bẹ̀rẹ̀ sí bínú ẹnu. Ọmọ Nàìjíríà. Lẹ́kan, ó bẹ̀rẹ̀ sí mójú tó iṣẹ́ ẹ̀gbọ́n ẹ̀ wọ́n ń pàdé ńlé lálẹ́. Ìgbà tí wọ́n fi bẹ́gbẹ́ ṣe bí ọdún mẹ́ta ẹ̀gbọ́n ẹ̀ gbalé fún un. Kódà ó sì ń sọ lọ́kàn ẹ̀ wípé ìgbà tí ó bá fi pọ́dún mẹ́rin ààbọ̀ òun ò lọ ópùn fóònù náà. Kí wọ́n á ní tó ṣẹlẹ̀ tẹ̀ fi láǹfààní àti gbọ́ ìṣẹ̀lẹ̀ lórí àtẹ̀gùn ọmọ Nàìjíríà. Gbogbo ohun tí bá ń yọ ọ́ lẹ́nu torí pé orí àtẹ̀gùn la wà yìí àláǹfààní àti máa ka gbogbo ẹ̀. Ṣùgbọ́n tí bá ti ṣẹlẹ̀ sí ni tí ò múnú ẹni dò là ń pè ní sòrò. Bẹ́lòmíì bá rìnrìn àrìn pébì gulegule báyìí ni ọmọ mi. Kẹ́lòmíì ó sùn látàlẹ́ dàárọ̀ ìgbà tí ilé ọbẹ̀ mọ́ ò lè ṣẹ̀yọ́ lẹ́ẹ̀mẹfẹ̀ méje kọ̀dá. Ẹlòmíì gbogbo ara ni ọmọ ta. Tó bá dásìkò tán yẹ kẹ́lòmíì ọwọ́ bùsùn tí olólùfẹ́ rẹ̀ kó kutú méje ìtàn ni wọ́n máa sọ nígbà tára rẹ̀ ò ní gbé kankan. Ìpa ìwé àtegbò ka nọmba 4 dúdú Yemí lè wọ́n pósìtò Ìmẹ́kùn Grammar School Lákùrẹ́ ń bí. Ni bàbá òkè ògùn àgbàlagbà òde oníṣègùn ìbílẹ̀ ni wọ́n wà. Ṣé mọ̀ pọ́ dẹ́lẹ̀ Yorùbá Ọlọ́run máa fi ìwé àtegbò jí nǹkan wọn gan lọ́pọ̀lọpọ̀. Nọ́mbà tó lè pè wọ́n sí rèé o 08024-913669. 08024-913669 080-2491-3669. Ẹjẹ́ ń dókè lọ́hún, mò ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
1: Káwọn bá ṣe fa ìsọ̀ wẹ̀ ní ẹ̀yìn wa o. Káwọn lọ́la fi ya
2: ode bàbá òkè ògùn ògbólógbò àgbà ọdẹ abàgọ ti ẹmí
3: lọwọ adàgọ jìnnì oníṣègùn ìbílẹ
2: tó ń lo ìwé àtegbò fi sọ ọmọ adarí ìhunnu lóore fi tú wọn kalẹ kúrò nínú ogun ayé gbogbo
3: bí ìkẹdọ máa mú àmúgbó rere
2: kábàánì bẹlọn lórí àwọn ojú ọlọrun
3: ni ayé pọn omi burúkú sí nínú
2: kókùn ẹlẹ́nà máa ń kọ́ni lójú
3: bàbá òkè ògùn
2: àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ìwé àtegbò
3: bàbá òkè ògùn lẹni náà
2: àgọ́dẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe
3: ọdẹ ìjùsà
2: pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ
3: wọn náà gbéra ńlẹ̀
2: mọ́tàgúlú túkú
3: bàbá òkè ògùn
2: àgbọ̀dẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ́lọ́
3: àǹfààní wà fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
4: tẹlifóònù 08024-913669.
2: Bàbá òkè ògùn
3: àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi, gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́, máa bọ̀ wá sí nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08024-913669. 69 02 24 91 36 69 alaafia ara wo ni di fiafia
0: omo Nigeria ki wa le nto fa te fi lanfani ati gbo isele ilategun laide ode lati bi se lale ojo kan o je nton we o wole pelu yawo e won se bi akọ atabo ti se kojo gbọn seju lo le laide n pariwo nu inu ohun o ogajọ oru e na ni iyawo e mu kokoro mato o gbe laide o dile ewusa o dile ewusa o pele kan tajabu re tajo wa lakure n bi pe e ma bo a wa n bi bayo egbon yin no kan kan omo Nigeria bẹ́ẹ̀ nílé kan náà pe ìlú wọn nípínlẹ̀ ọ̀ṣun àwọn ẹbí wọn kílẹ̀ ò tó mọ́ láìdé ti jáde láyé o lè ò ní jàgbà kọ́ máa ṣe lójú fìrí ikú eléyìí á ṣe tòjú lásán ni àwọn ẹbí wọn dé o wọn gbé òkú láìdé wọn lọ sìnkú ẹ ìyàwó ẹ sopọ́ ó sọ fún ọkọ ẹ tá à ń pè lópó wọn ní kílẹ̀ kan wọn máa mójútó ṣe ọmọ Nàìjíríà

0: Pada, ma lo si bẹ yen o. Marketing office at Abẹ FM ni won wa. Number 1 la wa. Ile gogoro to wa legbe A Division Police Station. Oba Adesida Road ni ilu Akure. O de tun le pe marketing manager sori 0803 041 4344. Ronke sori 0703 529 5755.
1: Honorables, ife ẹ̀yẹ àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ ni trophy sì wà fún gbogbo honorables. Ra ìgún Trophy Premium Lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí kí o sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni kò tí ì pé ọdún 18. Má ṣe mọ ọtí àmupara.
2: Libre, libre, libre.

0: kú dédé àsìkò yìí gbogbo ẹni tó tún lórí ọfẹ láti darapọ mọ wa lórí ètò yìí lónìí the hour of the truth ó ní ìrere jésù jìmádé olúwọba ní ṣọlá rẹ olíbàlẹ bàbá ìyè rẹ ló ń kí yín pé ẹ káàbọ sórí ètò yìí lónìí ẹ jẹ kí a ti ríba láti gbàdúrà.
1: Olúwa dúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ láti pín ọ̀rọ̀ yín pẹ̀lú gbogbo ọkàn èyí tó jẹ́ pé ẹ̀yin Ọlọ́run fún ní orí ọ̀fẹ́. Bàbá wa àti Ọlọ́run wa ẹ̀gbà ọ̀pẹ́ wa. Ní orúkọ Jésù ẹ̀gbà ẹ̀yìn wa. À ń lọ nínú ọ̀rọ̀ yín lórúkọ Jésù òye ọ̀rọ̀ yín ẹ̀wà fi yé wa. Gbogbo àwọn tó máa gbọ́ ọ̀rọ̀ yín lónìí lórúkọ Jésù ẹ̀jẹ̀ kan jẹ́ alábùkún fún. Ìránṣẹ́ rẹ tí ẹ̀yin Ọlọ́run ó lò láti sọ ọ̀rọ̀ yín ẹ̀mí mímọ́ ẹ sọ̀rọ̀ láti ẹnu wọn. Lópin gbogbo káyìn yín lógo. Gbogbo ni fún orúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristì Olúwa wa.
2: Orúkọ mi ni Àlùfáà Mọ̀wé Joshua Ọ̀lẹ́dàpọ̀ àti nọ́mbà mi ni 08037453962 08037453962.
1: Olúwa fún mi láyọ̀ Ọ̀lẹ́dàpọ̀ ni orúkọ mi.

0: ìbàlọ́wọ́ ẹlẹ́dùnmarè alápánlá tó sòlẹ̀ àyérò ọlọ́run ọba mi a lè wí ọba lánàá ọba lónìí ọba títí ayá ìnípẹ̀kun ìwọ ló dá tewétegbò fún ìlú ọmọ ènìyàn ìwọ ló dá òkè ìwọ ló dá ilẹ̀ ìwọ ló dá àpáta ìwọ ló dá ohun gbogbo tí ń bẹ nínú ayé kò wá sílé tó dá nínú ohun gbogbo wọ̀nyí tí ò ní ìdí kan pàtàkì tó fi dá wọn kábíyèsí ọlọ́run ọ̀run mo yàn ọ́ mo gbé ọ̀gá.
1: Ogun bílẹ̀ afúnni ni wọ́n sọ pé lóyún abẹ́ láì ṣiṣẹ́ abẹ́ ewé ń jẹ́ ogun jẹ́.
0: Tọ́ ẹ kó wulẹ̀ làkàrà alẹ́ ẹ mọ́ rọra báyìí làkẹ́rọ tọ̀nà ẹ̀yin èèyàn tí ń gbọ́ mi káàkiri lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lónìí mo ní ìròyìn ayọ̀ ńlá kan fún yín lónìí nítorí wípé ẹja ńlá ni wọ́n wá gbé orí ètò tá a wà náà la pè ní lágbo ewé àtegbò lágbo ewé àtegbò kò sọmọ yorùbá tàbí ọmọ orílẹ̀-èdè áfíríkà kan tí ò mọ tó ń pè ní ewé àtegbò àwọn tọ́lọ́run ọba mi fi fún gangan lọ́lọ́run ọba mi sọ ìmọ̀ yìí kalẹ̀ fún ìdí nìyí tí mo fi wá ṣe àwárí onímọ̀ ìjìnlẹ̀ àgbà òjèmí nínú lílo ewé àtegbò fún ìtọ́jú ọmọ ènìyàn mo gbé àgbà òjèmí ẹni tó mọ tìfún tẹ̀dọ̀ ewé àtegbò bí a ṣe ń fi ṣe ìwòsàn wá sórí ètò lénìí olùsèyí àsàfẹ́ bàbá yorùbá lorúkọ tèmi o ẹni tí mo gbé wá lónìí ẹnu oníkan láti gbọ́pọ̀n bàbá ẹ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ nàìjíríà.
2: Mo kí gbogbo àwọn aráàánú ilé tí wọ́n ń gbọ́ wa ní àkókò yìí níbikíbi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ wa. Orúkọ tèmi ni gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo yín mà sí bàbá Èkìtì.
0: Bàbá Èkìtì látún bàbá Èkìtì ló sì onírúurú àwọn sẹ́tọ́lọ́run ọba ti tọwọ́ yín ṣe nípa lílo ewé àtegbò bàbá bóò lorúkọ yẹn ṣe jẹ́ o bàbá Èkìtì ṣé ọmọ Èkìtì ni yín ni tán fi ń pè ní bàbá Èkìtì àbẹ́yìn lẹ bí gbogbo ẹni tó wà lẹ́kìtì.
2: Àwọn akọ́la bí gbogbo ẹni tó wà lẹ́kìtì ṣùgbọ́n ọmọ Èkìtì ẹ mọ̀ pé okùn ò ní gùn kó mọ̀ níbi tó ti fà wá ibi tí ìran tiwa ti wá nìyẹn
0: ìdí nìyí tán fi ń pè ní
2: bàbá Èkìtì ẹyẹ méjì ò kì í jẹ́ di
0: ẹyẹ méjì ò kì í jẹ́ di
2: bẹ́ẹ̀ni
0: ẹ ṣe kò ní bàjẹ́ fún yín bàbá bàbá bókìkì ṣe ń kàn káàkiri àgbáyé ẹyin bàbá Èkìtì ni o bàbá rẹni tó jẹ́ pípọ́ ní àìsílera alágbo ara rẹ̀ wọ́n sà ń sọ pé bàbá Èkìtì bàbá bóò lẹ ṣe ń ṣe ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
2: Ẹ ṣe olóòtú olúwa ló ń ṣe o kì í ṣe ma ènìyàn bẹ́ẹ̀ ni sà.
0: Bàbá bóò lẹ ṣe bẹ̀rẹ̀ ṣe ìṣègùn yìí.
2: Ẹ ṣe olóòtú tí n bá fẹ́ sọ màá ní ìpele méjì ló pín sí. Àjogúnbá wà ńbẹ.
0: Àjogúnbá wà ńbẹ.
2: Àbẹ́ẹ̀ ni àjẹmógún wà ńbẹ. Àjogúnbá ni wípé abanilé lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ń ṣe tábà náà sì fojú sí láti kékeré ni. Bí ẹgbẹ́ egbò kẹ lọ sí ẹ lọ gún eléyìí ẹ lọ lọ eléyìí tàwa náà fi mọ̀ kàlà fi mọ̀ méjì títí tó fi di bárakú. Ṣùgbọ́n níbi tí àjẹmógún bẹ̀ ni wípé akàwé kun yàtọ̀ sí normal circular education pé bí yàyàn ń lọ higher institution àtún lọ sí college of natural medicine tó wà ní kòfó àbáyọmí lẹkọọ láti lè ní ìmọ̀ kún ìmọ̀ nípa iṣẹ́ yìí ìdí tí bàbá Èkìtì fi yàtọ̀ díẹ̀
0: ni. Bàbá Èkìtì fi yàtọ̀
2: bẹ́ẹ̀ni.
0: Inú mi dùn níbi tẹ́ ẹ fà á lọ yìí èmi náà ti ní wọ́n bí lè rè béèrè lórí ẹ̀ wọ́n jẹ́ kóyẹ wà wípé láwọn universities wà pé wọ́n ti ń kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa lílo ewé àtegbò bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́.
2: Bẹ́ẹ̀ni ó tiẹ̀ tayọ pé wọ́n ń kọ nìkan àwọn ọmọ míì gan tí wọ́n bá ṣe tán ní school wọn á nìkan lọ ṣe research nípa ewé kan nípa egbò kan irú wọn náà máa ń padà wá sọ̀dọ̀ wa pé wọ́n fẹ́ research wọ́n fẹ́ torí òní wọ́n fẹ́ fi ṣe project tí wọ́n fẹ́ submit.
0: Bàbá kí ni ìyàtọ̀ tó wà láàrin practical àti theory aspect lórí ìlò ewé àtegbò torí ẹ̀yin ń practical láìsí ẹ̀ ní báyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń rí ìdáǹde.
2: Ẹ ṣe olóòtú ṣe mọ̀ pé practical ó rọ̀ mọ́ nǹkan àfojúrí ṣe mọ̀ pé nípa practical yìí ó jẹ́ nǹkan tó fojúrí tó farahàn gẹ́gẹ́ bí ẹni tó bá ní skin problem ẹlòmíì báyìí tó bá ṣe gbogbo ara kò lè ṣe ara lẹ̀ torí pé bí àwọ̀ ara ẹ̀ ṣe rí ẹlòmíì ó dàbí pé ó wọ ọ̀rá sínú ara ni so àwọn practical tó jẹ́ pé ó fojú hàn nìyẹn ṣùgbọ́n ìgbà tẹ́niyẹn bá wá tá a bá fún lóògùn orí para wà òkè ṣe ti rí i pé ó ti fi hàn wípé oògùn tó lò ó ba lára mu ngbà tí ènìyàn bá ní àìsàn kan tàbí míì tó bá dé nígbà tí a bá ní òkè báyìí nìkan tí wàá lò lélẹ̀ tó sì lò tó rí bẹ́ẹ̀ ìyẹn ni practical aspect òun náà ti rí i pé kinní tó ń lò yìí ó mú ìlera bá ara òun.
0: Táwọn èèyàn bá fẹ́ pè yín ẹ bá ń ju nọ́mbà yín fún ọmọ nàìjíríà.
2: Nọ́mbà tí ẹ lè pè mí sí ni
3: 08155787027 081
2: 0855 787027 0815 577027. Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Àkúrẹ́ àti agbègbè ẹ̀, ẹ máa bọ̀ ní Ade Super Hotel along Oyemekun Road after Ilesha Garage. Ibẹ̀ la wà ní Àkúrẹ́, ibi tẹ́ ti máa rí bàbá Èkìtì nìyẹn. Then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ondo àti agbègbè ẹ̀, a wà ní House 8 Road 7 Pele Ondo City.
3: Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Òkìtì Púpà àti agbègbè ẹ̀, kán máa bọ̀ ní Maryland Hotel, ibẹ̀ ni ọ́fíìsì, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
0: Ibẹ̀ lọ́fíìsì yín wà.
3: Bẹ́ẹ̀ni, gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ọ̀rẹ́ àti agbègbè ẹ̀, wọ́n lè kàn sí wa ní Mandarin Resort ní òpópónà Òkìtì Púpà Road ní ìdojúkọ Mega School ní Ọ̀rẹ́, ibẹ̀ ni ọ́fíìsì wa wà. Màá tún pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan
2: sí 0815 577027 0815 577027 0815 577027.
0: Bàbá, kó tó di pé n ó tẹ̀síwájú, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé wọ́n ti ń lo ewé àtegbò tẹ́lẹ̀tẹ́lẹ̀, lòmíà ní mo lò ó kò ṣiṣẹ́, kí ló lè fà á?
3: Ẹ ṣe olóòtú ṣẹ́rí tí a bá ní ká wò ó níbi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, àwọn oríṣiríṣi nǹkan ló ń fà á, ló lè fa kí ènìyàn ó máa lo oògùn. Yàtọ̀ sí pé ewé àtegbò, even conventional drugs, tó jẹ́ pé ó lè fa, ṣùgbọ́n torí àkókò wa lórí ètò, màá fẹnu bà á díẹ̀ díẹ̀ díẹ̀. Nǹkan àkọ́kọ́ ni wípé ọ̀tọ̀ ni kéèyàn ó ní ìmọ̀ nípa oògùn, pé egbògi báyìí ó lè worú àìsàn báyìí. Ọ̀tọ̀ wá ni pé kéèyàn ó tún ní ìmọ̀ nípa àìsàn tí egbògi yẹn ń wò. Ìkan méjì ni, tí èèyàn bá ní ìmọ̀ nípa oògùn yẹn nìkan, tí ò ní ìmọ̀ nípa àìsàn, tẹ́ bá ń fún ẹni tí irú àìsàn bá rí, bóyá ẹni tó wá tó mọ̀ wípé irú nǹkan tó ń da òun láàmú yìí, fún àpẹẹrẹ, wọ́n máa ra àdín, wọ́n máa ra oyin, wọ́n máa rọsàn wẹ́wẹ́, ó níye tó jẹ́ lọ́jà tẹ́ bá fẹ́ lọ rà. Okay, ẹ wá ti sọ fẹ́ni yẹn pé ẹgbẹ̀rún mẹ́ta ni ó máa, ẹ lè rí wípé kó dédé sí ṣọ́ọ̀bù kóun fẹ́ máa ṣe mẹkáníìkì. Ṣé gbogbo àwọn èèyàn tí ẹrí tó jáde tẹ́ ń gbọ́ lọ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí, torí pé wọ́n ní ìmọ̀ nípa ẹ̀ ni, kì í ṣe pé bóyá àfojúdi àbí àsáwọ̀ àbí wọ́n kàn dédé gbégbá ẹ̀, ìmọ̀ kan wà nípa ẹ̀ tí wọ́n ní ni ni. Àti pé tẹ bá wo gbogbo oníṣègùn ìbílẹ̀ tó wà lórílẹ̀-èdè bá ṣe ń sọ̀rọ̀ lọ.

0: ṣètọ́jú ojú tó sì jẹ́ pé wo òfin nínílá
1: òní wọ́n tún gbé wá
0: lẹ́dọ̀ àwọn máa sọ gbogbo aṣọ òkú ayé aṣojú kan pàtàkì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ bá ń kí gbogbo ayé tó ń gbọ́ wa sà.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi etí tẹ̀ ń fi gbọ́ mi kò ní dín tẹ́mà náà lé lórí. Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni Dr. Maruf láti iléeṣẹ́ Alausa Ventures.
0: Bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ etí kọ́ lẹ gbé wá ọ̀rọ̀ ojú ni kí ni pàtàkì ojú lára gan.
2: Ojú jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé tàbá ń lé owó tà ń lé ọlá ojú náà láfi rí náà débẹ̀ torí náà a ò gbúdọ̀ fẹwọ́ bí n ti ń ká fi mú ọ̀rọ̀ ojú.
0: Alausa Alausa gbogbo Kano gbogbo nọ́ọ̀tì ni wọ́n ti mọ ti jẹ́ Alausa ń pa àtọ́jú ojú láìpẹ́ yìí ẹ dé ìpínlẹ̀ Ọ̀sun láti tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ojú.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ sì ṣètọ́jú wọn kálukú wọn wọ́n sì wà lálàáfíà.
2: Pẹ̀lú ògùn lọ́dọọlọ.
0: Kí làwọn tẹ́ ẹ fẹ́ ṣètọ́jú gan.
2: Ìtọ́jú ojú ọ̀fẹ́ ni. Àyẹ̀wò ojú ọ̀fẹ́ ni.
0: Bó wa lélẹ́yìí ṣe rọrùn. Ìjọba ló gbélé yìí kalẹ̀ ni àbí aládàáni iléeṣẹ́ Alausa náà ni.
2: Iléeṣẹ́ aládàáni náà ni lábẹ́ Dr. Dauda Kwande láti ìlú Kano.
0: Bó ló ṣe jẹ́ pé lórí ojú òun lẹ́yìn ni ẹ mú ń bàá dà láti máa fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn.
2: A lọ́nà méjì nǹkan tá a mọ̀ náà là ń ṣiṣẹ́ tọ̀.
0: Ọjọ́ wo ni àyẹ̀wò ìtọ́jú tí ó wà?
3: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Monday on the 20th ogúnjọ́ oṣù keje tá a wà yìí àti ọjọ́ Tuesday on the 21 ọjọ́ kọkànléní ogún oṣù keje tá a wà yìí bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
0: Ní ètò ìtọ́jú ojú àyẹ̀wò ojú yóò fi wáyé ibo ni yóò ti wáyé.
3: Ní òkè Mọ̀pó Hall ìyẹn hall tó kọjú sí Palace ní òkè Mọ̀pó nílùú Ọ̀wọ̀ ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko. Ìlú Ọ̀wọ̀ gangan ni àǹfààní yìí yóò ti wáyé.
2: 070 60 47 80 37.
0: Ẹ bá ń tún pè.
2: 070 60 47 80 37.
0: Ìbá bá ń sọ ń pa ojú kí làwọn nǹkan tí máa yọ ojú lẹ́nu.
2: Oríṣiríṣi nǹkan ló máa ń yọjú lẹ́nu. Ẹlòmíì láti bí àìkíyèsí ara látara oúnjẹ látara eruku látara àdọ̀tí àwọn tó yẹ ká mójútó tá a mójútó ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
0: Ojú ọ̀pọ̀ máa wa mi.
2: Lẹ́lòmíì àṣetẹ̀yìn tí ò rí nà
0: mọ́. Ìmí ọ̀ máa wa pin. Ìmí ọ̀ máa wo bàlàbàlà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìmí ọ̀ máa yọ bí èéfín.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ìmí ọ̀ máa dàbí ẹni pé nǹkan ta dì.
2: Lóríṣiríṣi.
0: Ìmí ọ̀ máa wò bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó jè nǹkan ń gbà mí. Àtọ́ ni ó súnmọ́ bọ́bá sì súnmọ́ àlọ́ jè. Ṣé gbogbo eléyìí lẹ ṣe tán láti ṣe fáwọn èèyàn?
2: Pẹ̀lú ògùn lọ́dọọlọ.
0: Ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
2: Gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́run bá ti da ojúmọ́.
0: Lẹ fẹ́ kàn náà wá.
2: Lọkùnrin lóbìnrin lọmọdé
0: lágbà. Ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
2: Bẹ́ẹ̀ni 3000 ni wọ́n fi gba fọ́ọ̀mù.
0: Owó fọ́ọ̀mù ni wọ́n san.
2: Bẹ́ẹ̀ni 3000 naira péré.
0: Lẹ́yìn 3000 èlò ni wọ́n ṣe àyẹ̀wò.
2: Kò sí nǹkan kan mímọ̀.
0: Èlò ni wọ́n ṣètọ́jú.
2: Àyẹ̀wò ọ̀fẹ́ ìtọ́jú ọ̀fẹ́ ni.
0: Aago mélòó lè tó yọ máa bẹ̀rẹ̀ lójoojúmọ́?
2: Láti aago méje àárọ̀.
0: Aago méje àárọ̀.
2: Títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́.
0: Wọ́n má sì ti dé tán gba fọ́ọ̀mù o ní sanwó kankan.
2: Rárá pa.
0: Ẹ sì ní ìṣèjọba lọ́ran yín.
2: Iléeṣẹ́ aládàáni.
0: Ẹ já sí ibo lẹ ní ìtọ́jú yóò ti wáyé.
3: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Monday on the 20th ogúnjọ́ oṣù keje tá a wà yìí àti ọjọ́ Tuesday on the 21 ọjọ́ kọkànléní ogún oṣù keje tá a wà yìí bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé. Ní òkè Mọ̀pó Hall ìyẹn hall tó kọjú sí Palace ní òkè Mọ̀pó nílùú Ọ̀wọ̀ ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko. Ìlú Ọ̀wọ̀ gangan ni àǹfààní yìí yóò ti wáyé.
2: 070 60 47 80 37.
0: Ẹ bá ń tún pè.
2: 070 60 47 80 37.
0: Àdúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí pé ọ̀rọ̀ ojú kìí ṣe ń tá a lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí Elédùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè já sọ̀dọ̀ yín?
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí 070 60 47 80 37.
0: Ẹ bá ń tún pè.
2: 070 60 47 80 37.
0: Iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná?
2: Iléeṣẹ́ Alausa Ventures tó kalẹ̀ sí ìlú Kano.
0: Lábẹ́ dókítà
2: Dauda Kwande.
0: Ojú ò ní tì í sá. Orúkọ tí ga ti jẹ́.
2: Orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Alausa Ventures.
0: Àgbà pé iléeṣẹ́ Alausa Ventures pé Kano ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bó ló ṣe jẹ́?
2: Bẹ́ẹ̀ni sà. Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Alausa Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún wọn.
0: Báwo yẹn bá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀yin lẹ́gbẹ̀.
2: Bẹ́ẹ̀ni sà, èmi
0: ni mo máa gbé. Láti lè jẹ́ àmọ́ bí wọ́n ó ṣeré.
2: Bẹ́ẹ̀ni.
0: Atọ́kùnrin àtọ́bìnrin àtàgbà àtọmọdé àti gbogbo ẹni tó bá jẹ́sẹ̀ pé ojú ń yọ lẹ́nu káwọn náà ó wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú lọ́fẹ̀ẹ́.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ṣùgbọ́n 3000 péré náà gbà fọ́ọ̀mù.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹjẹ́ yọ̀ǹda yín ó làwa náà ti gbọ́ wọn o. Ẹjẹ́ gbéra láti jàǹfààní ojú ọ̀nẹ́rẹ́ lédè á o. Àní wà lóòkun ayé ẹ kú ìkà.
4: Ọ̀nàrẹ́bù ife ẹ̀yà àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ni trọ́fì sì wà fún gbogbo ọ̀nàrẹ́bù.
1: ra igun Trophy Premium Lager kan ki o si ye abe ideri re wo fun code kan si trophylagerng.com ki o so tele eni ti o gba ife eye na te code ohun si yo si yi koto yo fi je card ipe bi code re ba se po to be ni anfani jije bu re yo se to Trophy Premium Lager onigbowo ife eye agbaye ti FIFA yi se fun eni ko ti pe odun 18 ma se mu oti amupara

0: News. Ife ẹ̀yẹ àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ ni trophy sì wà fún gbogbo honorable. Ra ìgún trophy premium lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí i, yóò sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni àǹfààní jíjẹ ẹ̀bù rẹ yóò ṣe tó. Trophy premium lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni kò tí ì pé ọdún 18. Má ṣe mu ọtí àmupara.
1: Se ngbadun adaba.
2: Mo ngbadun adaba.
1: Mo ngbadun adaba.
3: Mo ngbadun adaba.
4: O ngbadun adaba.
5: Gbogbo wa la ngbadun
6: adaba. Southwest, this is Jesus the Light.

0: Rọ̀pọ̀ mọ́ ni.
1: Ó ṣe ṣúkẹ́ṣúkẹ́. Dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni.
0: Kódà tiẹ̀ kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọ́mọ 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 6062 6253 0.

0: ẹni lọ́ọ̀ ní bọ́ nínú àṣẹ́tì.
1: Orúkọ Jésù.
0: Ẹni lọ́ọ̀ ní bọ́ nínú gbèsè.
1: Orúkọ Jésù.
0: Ohun tí mo wí rèé.
1: Yes, Lord.
0: Kò ní bọ́ nínú àṣẹ ikú yìí.
1: Ah, ní Jésù.
0: Àṣẹ ikú yìí kò gbèdè.
1: Ah, ní Jésù.
0: Àṣẹ ikú yìí kò gbèdè.
1: Ah, ní Jésù.
0: Àṣẹ àrùn kò gbèdè.
1: Ah, ní Jésù.
0: Ìdè kò dé.
1: Amen.
0: Sẹ́kẹ́sẹ́kẹ́ kò mu.
1: Amen.
0: Ẹ̀mú ọ̀run kò mu.
1: Amen.
0: Adéẹ̀kú Jésù kò dé.
1: Amen. Jésù.
0: Ọkọ̀ tá a fi kú Jésù lẹ́gbẹ̀ẹ́.
1: Wọ́n yẹ sọ.
0: Ẹ fi kún orí ẹ̀mí rẹ̀.
1: Amen. Jésù.
0: Ẹ fi kún gógún ẹ̀mí rẹ̀.
1: Amen. Jésù.
0: Ìwọ tó sàmì dà.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó bọ́ lọ́wọ́ mìíràn ilé yín.
1: Amen. Jésù.
0: Ìwọ tó sàmì dà.
1: Wọ́n yẹ sọ.
0: Ó bọ́ lọ́wọ́ ẹbọra ilé yín.
1: Amen. Jésù.
0: Ìwọ tó sàmì dà. Ó bọ́ nínú àgádá. Godo.
1: Amen. Jésù.
0: Ìwọ tó sàmì dà. Ó bọ́ nínú olúgbòhùn.
1: Amen. Jésù.
0: Inú sí àkàràbà yá.
1: Orúkọ Jésù.
0: Gbẹtugbẹtu.
1: Orúkọ Jésù.
0: Àti àkàràbà.
1: Orúkọ Jésù.
0: Tí wọ́n fi di ẹsẹ̀ rẹ ní sẹ́kẹ́sẹ́kẹ́.
1: Adáríwáyé o.
0: Gbẹtugbẹtu.
1: Báwo.
0: Àti àkàràbà yá.
1: Báwo.
0: Tó fi di ẹsẹ̀ rẹ.
1: Ayérayé o.
0: Ní sẹ́kẹ́sẹ́kẹ́.
1: Jésù.
0: Bó ti fò sókè.
1: Jésù.
0: Lẹ́ẹ̀mejì.
1: Wọ́n yẹ sọ.
0: Kọ́mọ̀ ẹja.

0: ẹni
1: tí o jẹ́ kí olú inú rẹ sọ̀rọ̀.
0: Orúkọ Jésù.
1: Èpè yẹn lana jáde wá.
0: Àbí Jésù.
1: Ó di èdìdì o.
0: Ó yẹ sọ.
1: Ó di méjèmú.
0: Bẹ́ẹ̀ni o.
1: Èpè.
0: Ó yẹ.
1: Tó pa olú inú mọ́ ọ nínú.
0: Adániwáyé o.
1: Jibúra.
0: Yẹ sọ.
1: Abúra gbogbo Abújẹ̀dì.
0: Ẹ o.
1: Tambájí o fò ókè.
0: Ó yẹ sọ.
1: Èpè yẹn jábọ́.
0: Àbí Jésù.
1: Gbogbo ibi tí ohun yìí máa dé lórí afẹ́fẹ́.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Ọ̀rọ̀ jáde.
0: Ó yẹ sọ.
1: Àṣẹ iná tẹ̀lé o.
0: Ẹ o.
1: Bó ti náwó yìí.
0: Orúkọ Jésù.
1: Èpè.
0: Ẹ.
1: Tí ó jẹ́ olú inú rẹ sọ̀rọ̀.
0: Ayérayé o.
1: Olú ọmọ ló jẹ́.
0: Bẹ́ẹ̀ni o.
1: Èpè kan ni òjì ó sọ̀rọ̀.
0: Ó yẹ sọ.
1: Ó gbé inú mi bí àṣẹ.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Ẹnìkan wà ń bí.
0: Ẹ.
1: Kẹ́hìndé ló kọ rẹ̀.
0: Kẹ́hìndé.
1: Ó ní ọmọ kan.
0: Ẹ o.
1: Fìyìn fólú lóko ẹ̀.
0: Adániwáyé o.
1: Olúwa wípé.
0: Ó yẹ sọ.
1: Wọ́n fẹ́ pa ọmọ yẹn lọ́wọ́ ẹ̀.
0: Kábíyèsí o.
1: Olúwa wípé.
0: Ẹ
1: yí ibi yẹn dànù.
0: Ayérayé Ọlọ́run o.
1: Ẹnáwó yín sọ́kẹ̀.
0: Ẹ.
1: Níbo ni Kẹ́hìndé wà?
0: Kẹ́hìndé dà.
1: Fìyìn fólú ni ọmọ yẹn ń jẹ́.
0: Kábíyèsí o.
1: Ṣé ọlọ́mọ tí ń jẹ́ fìyìn fólú? Ẹ. Níbo ló wà? Lọ́pẹ̀ wá. Ẹ gbé ọwọ́ sọ́kẹ̀.
0: Ó jẹ́ sáré sáré o.
1: Ta ló ní o máa pa ọmọ mọ́ ọ lọ́wọ́?
0: Orúkọ Jésù.
1: Ara kò pa kíákíá.
0: Wá mi Jésù.
1: Ẹ máa fò sọ́kẹ̀.
0: Ó yẹ sọ.
1: Ta ni òfinre wá mi?
0: Ta ni òfinre wá mi o?
1: Tó ń fi kú lé ọmọ mi.
0: Tó ń fi kú lé ọmọ mi.
1: Ẹ bá pàṣẹ ṣe ògbèjì.
0: Ẹ bá pàṣẹ ṣe ògbèjì.
1: Eliya Kadabaru. Ṣé fìyìn lélẹ̀ yìí? Ìyá rẹ̀ dà. Ìyá rẹ̀ líbíra kì á dá níyà jà. Èní ni kò dọ̀la.
0: Orúkọ Jésù.
1: Ògo tó ti gbà lọ́wọ́ ẹ̀.
0: Adániwáyé o.
1: Kẹ́hìndé o.
2: Yes sir.
1: Kẹ́hìndé o.
2: Yes sir.
1: Kẹ́hìndé o.
2: Yes sir.
1: Ògo tó gbà lọ́wọ́ ẹ̀.
2: Orúkọ Jésù.
1: Ó yà gbà padà.
2: Amen.
1: Méjì ni mo máa ṣe.
0: Kábíyèsí o.
1: Àkọ́kọ́.
0: Yes sir.
1: A máa yí ikú dànù lórí fìyìn fólú.
0: Ayérayé o.
1: Ìkẹ́jì.
0: Ẹ o.
1: A máa dá ògo padà sáré.
0: Alleluia.
1: Ìkẹta.
0: Ẹ.
1: Àwọn rẹ̀ ò bá ṣọ́ra.
0: Ká.
1: Láàrin ẹni sí oṣù méjì.
0: Ká.
1: Ó máa kẹ́rù kú nílé.
0: Kábíyèsí o.
1: Mo dẹ̀ gbọ́ pé.
0: Yes sir.
1: Ẹ o. Ègún kan ni. Wọ́n fẹ́ kó jèrè tó ṣiṣẹ́ fún.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Ó bọ̀ jìyà.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Ó bọ̀ làágùn.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Ògo ti wá ń bọ̀. Wọ́n wá fẹ́ lè jáde.
0: Jésù.
1: Ó máa ń bínú ìlẹ́gà.
2: Bẹ́ẹ̀ni sá. Kò sí wọ́n bẹ́ẹ̀ sá.
1: Ó dẹ̀ máa ń kanra mọ́ ẹ.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Ó máa ń pàṣẹ lé ẹ lórí bí ọkọ.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Ìràdá bá wú dín ní ìjàkà.
0: Yásù.
1: Ṣó o bá mi sọ̀rọ̀ rí?
2: Ara sá, mo bá yín sọ̀rọ̀ sá.
1: Ẹ́.
2: Ara sá.
1: Ṣó ti dé bí rí?
2: Mo ti dé bí rí sá.
1: O máa ń wá bí tẹ́lẹ̀.
2: Bẹ́ẹ̀ni sá, máa bẹ tẹ́lẹ̀ sá.
1: O ṣùgbọ́n o lórí ọ̀fẹ́ bá mi sọ̀rọ̀.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Olúwa wí pé. A máa dá ògo padà sáré. Torí láàrin ẹni.
0: Kábíyèsí.
1: Sí ọjọ́ méje.
0: Yásà.
1: Wà á gba ìpè kan. Ìpè ayọ̀ ni.
0: Alleluia.
1: Ọ̀tá fẹ́ kán pè ẹ́ ní ìpè ọ̀fọ̀ tẹ́lẹ̀.
0: Ayérayé o.
1: Ṣùgbọ́n bàbá mi ti kánṣu ẹ̀.
0: Alleluia.
1: Nítorí májẹ̀mú ọjọ́ ìbí mi.
0: Ó ṣe Jésù.
1: Ángẹ́lì mi kánṣu ẹ̀.
0: Ó ṣe Jésù.
1: Ó dẹ̀ gbé ògo lé ẹ lọ́wọ́.
0: Ayérayé o máa ṣe o.
1: Ẹ wá dúró ògo tó gbé fún ọmọkùnrin.
0: Ọlọ́run Alájídé ọ̀ṣẹ́ o.
1: Nítorí wọ́n rí làálàá rẹ̀.
0: Kábíyèsí o. Yes lo.
1: Mo ń bọ̀ nínú ẹ̀mí.
0: Ẹ o.
1: Ẹyẹ yẹn máa fò kiri.
0: Wọ́n jẹ́ fò sókè.
1: Ẹ gbé ẹsẹ̀ kúrò nílẹ̀.
0: Ẹ o.
1: Ẹ máa kẹ́.
0: Wọ́n yẹ sọ.
1: Olú tí a fi àfọ̀.
0: Olú tí a fi àfọ̀ jẹ́ pé jáde lára mi.
1: Ẹ dá padà.
0: Ẹ dá padà o.
1: Oyè oyè oyè oyè.
0: Wọ́n rúkọ wáyà.
1: Ẹ máa fò sókè.
0: Wọ́n jẹ́ fò sókè.
1: Ògidì olú inú mi o.
0: Ògidì olú inú mi o.
1: Ẹ jáde ní ìsà òkú.
0: Ẹ jáde ìsà òkú o.
1: Kẹ́hìndé dìde.
0: Kayayayayayayayayaya.
1: Máa gbé ẹsẹ̀ kó
0: lè. Kayayayaya.
1: Ìnáwó kó ga.
0: Jésù.
1: Já ti rí bi já darú àná.
0: Jésù.
1: Aláwo náà ti rí yá o.
0: Wọ́n yẹsù.
1: Ó di méjèmú.
0: Bẹ́ẹ̀ni o.
1: Láàrin ọ̀run àtayé.
0: Wọ́n yẹsù.
1: Ó di èdìdì.
0: Bẹ́ẹ̀ni o.
1: Láàrin wòlíì.
0: Wọ́n yẹsù.
1: Àti Ángẹ́lì.
0: Ẹ o.
1: O ti ń bá wí ní ayé.
0: Yẹsù.
1: Ẹgbàá ni ní òde ọ̀run.
0: Adániwáyé o.
1: Ẹgbẹ́ ọwọ́ sọ́kẹ̀.
0: Wọ́n yẹ yẹ yẹ yẹ yẹ o.
1: ẹgbẹ́ àṣẹ. Ògidì olú inú ọmọ
0: mi. Ọ̀dẹ́dẹ́ sọ̀kọ́.
1: Ògidì.
0: Ògidì.
1: Olú inú mi.
0: Olú inú mi o.
1: Jáde ní sọ̀kọ́.
0: Jáde ní sọ̀kọ́.
1: Yọ.
0: Orúkọ Jésù. Bẹ́ẹ̀ni ní mọ́. Inú mi o. Nínú sọ̀kọ́.

0: ẹyin ìjọba wa jọ ẹ torí ọlọrun òkú èèyàn máa ń pọ jù báyìí ẹkún pọ jù ẹkún pọ jù ilé tó bá kàn ló mọ ilé tó bá kàn ló mọ o ìgbà tó kan Kwara ń jò nìyí tó wọlé wẹ́rẹ́ sẹ́rí òkú ní Èkìtì local government ní ìpínlẹ̀ Kwara ó wọlé síbẹ̀ ó kò ń bẹ̀ ó lọ sí ìlú kan náà tá à ń pè ní. ó wọ ìlú kan tá à ń pè ní Koro Koro yẹn ò jìnnà sẹ́rùkú bàbá ń lọ sẹ́gbẹ̀. ọba aládé ibẹ̀ náà tiẹ̀ kọ́kọ́ pa rìtáyà mẹjọ general tiẹ̀ ní bàbá ọ̀hún. rìtáyà mẹjọ general ò ní bàbá tí wọ́n pa ń bẹ̀. bàbá tó ṣiṣẹ́ ogun fún ọdún bíi 30 years tó ti gba gbogbo ìràwọ̀ tán ó sì wá jọba sórí àpèrè ìlú ẹ̀ pé kó mọ̀ tù lóun ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìlú kan tá ń pè ní Koro. àwọn sì wá bóyá àwọn ò rí bàbá ń pa nínú ilé torí àwọn sáàdì ibẹ̀ wọ́n máa ń sábà le díẹ̀ wọ́n pa pa wọn ò rí pa wọ́n sì gbé bàbá kúrò nílé wọ́n gbé lọ sọ́nà inú igbó wọ́n lọ rí pa kábíyèsí sẹ́yìn odi. ọ̀rọ̀ ń tèpò kú ò lérùkú ó wọ ìsàpà. ìsàpà rúbà ó máa fò bẹ́ẹ̀ yẹ. ẹ̀ní sọ pé bóun ni mo ṣe mọ gbogbo ìlú òun ẹ̀yẹ mọ wo ń ti yín akọ̀ròyìn mọ̀ ni mí.
1: iṣẹ́ kò pọ̀ sí i ni.
0: ó kò lérò kú ó wọ ìlú kan tá à ń pè ní ìdọ̀fin.
1: àkájẹ́ wọn gbá iṣẹ́ kò pọ̀ sí i ni. ó ṣe ń ọmọre.
0: ó kò ń dọ̀fin ó wọ ìlú kan tá à ń pè ní ìsánlù ìsìn.
1: adarí ètò níbi ayẹyẹ iṣẹ́ kò pọ̀ sí i.
0: ey wàhálà sì ran di local government bíi mẹ́rin pọ̀ láti Koro ó wọ ìrùkú ó wọ ìsàpà ó kò ń sàpà ó wọ ìdọ̀fin ìdọ̀fin òkèrò local government ni àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta Koro ìrùkú Èkìtì local government ní Kwara state ó kò ń bẹ̀ ó wọ ìsìn local government ìyẹn ní ìsánlù ìsìn ó wá tèpò kò nínú ìsánlù ìsìn ó wá lọ sí àwọn ọba ńlá ó ti dé ìfẹ́ lódò ìrẹ́pọ̀ nù báhun ó lọ sí ọba ńlá bàbá ńlá lọ báhun òkè ọdẹ ó ti lé gbogbo ìlú bíi mẹ́wàá kò lórí ilé. àwọn ará abí wọ́n gba ti Koro ohun wọ́n jáde sẹ́kìtì láti Èkìtì wọ́n wọ ẹ̀dá oníyọ̀ wọ́n páàkì èèyàn bíi 50 nínú ìlú ẹ̀dá wọ́n sì ń bèrè fún billions of naira. àwọn ará òbọ̀ ayé gúnlẹ̀ erí wọn pé tiwọn wọn yà á ní kó àwọn ọmọ wọn mọ́ lọ sùkú mọ́. ọdẹ ẹ̀tàn ọdẹ ìrìkú ọdẹ gbogbo wọn wá lọ dó sẹ́nu bodè wọn wo ibi tó gun ó gbà wọ̀lú. mo ń lọ mo ń bọ̀ látòde ìjálá ni mo débẹ̀ wọn ò kúkú mọ̀ mí èmi náà ò sì mọ̀ wọ́n àbá mo ti mọ̀ pé àwọn ọdẹ ni wọ́n sẹ̀ kí iná ọkọ̀ mi wọ́n sẹ̀ kí ẹ̀tàn wọ́n ní ẹpẹ̀lẹ́ o láti bo mo ní láti Èkìtì la ti ń bọ̀ afẹ́gba ti bí wọlé ni wọ́n ní ṣé àmọ́ bó ojú ọ̀nà ṣe rí àmọ́ o ẹ mọ́ rọra o ojú ọ̀nà ọdẹ wà lójú ọ̀nà ẹ mọ́ sáré wò mọ́ dáa yín dúró tẹ́ ẹ bá ti dúró wọ́n ju yín bọ̀ o a ní ẹ mọ́ wọ́ọ́rí àti ẹ̀ dúró èmi náà kí wọ́n sápò mo tọmọlúàbí mi ṣe ìgbà tí wọ́n á rí nǹkan tí mo mú kalẹ̀ pé ó wúra díẹ̀ wọ́n bá ní pé ẹ jẹ́ kí èèyàn méjì kó wà nú ọkọ̀ yín kó lè escort yín dọ̀ nígbà tí wọ́n kúkú wojú gbogbo wa gbogbo alápupa tá a ṣe mìnímìní bí ọmọ èèbó wọ́n bá tẹ̀lé wa dé junction. ìgbà tán dé junction tán wọ́n ní ṣe ẹ̀tàn lẹ́ ń lọ ni mo ní ẹ̀tàn là ń lọ wọ́n bá ní pé ó dà kò sí problem mọ́ láti bí ìdé ìlú yẹn. nínú àwọn ọ̀rọ̀ tí mo fi bá wọn sọ̀rọ̀ ni wípé àwọn fúnra wọn ni wọ́n ń rọta àwọn ọdẹ fúnra wọn ni wọ́n ń nìbọn ara wọn kódà wọn ní bí àwọn agbófinró bá ń bọ̀ àwọn máa ń gbèbọn táwọn fi ń ṣe kinní àwọn àgbè pamọ́ ìbọn ṣakabùlà làwọn máa ń gbé dání mọ́nádá táwọn bọ̀dá àwọn bá ń bọ̀ ńkọ́ kẹ́ tó débi tẹ́tì lọ rè gbèbọn ò rí jìnnà ńkọ́ torí kán mọ̀ bá a mú yín ó ní ẹ̀yin ẹ̀sà mọ̀ wọ́ọ́rí o ní bá a ṣe ń ṣe àwọn yúùtì tó àwọn ògùn ọ̀la àwọn náà tún dúró sójú ọ̀nà torí pé kí ogun mọ́ wọ̀lú wọn.
1: ẹ tó já wá sí ọmọ olóde
0: ode etan ode obo ayegunle mo ri yin edu ore
1: adupe to ja si ko foshi omo lo
0: ode obo ayegunle ode etan mo ri yin edu ope
1: omo lo ode ire kini ju omo lo ode o
2: ire do
0: mo kiyin o to fi de awon ode ekun ajere rin eke ore mi daada olu ode ekun mo ri yin won duro daada awon deun lo ye ki ijoba pe mi ta ko won lo ba won ton yonda nkan ja ogun fun won kan duro si gbogbo awon bode un kiri e ri wi pe e mo gbo iroyin ayo latenu won
1: olomo ibame to ti mi ti rebo agbeto kale odomo ra ise epo
0: awon kini yi won ti wo eda oniyo latekiti lati beba won ti teposekiti won ti ndamu won were were lekiti kolo mo jan juba se gbolo won ti ko eyan ni eda oniyo o se maduru ilu e maduru awon eyan ton ko local government secretary ati si wa ni eda oniyo yi ba se nsoro yi se awon to ba fe lo si local government lo se se ojo won se won le lo bayi lori elo gbogbo owo talo mi ngba ti o gba lodidi 35 years atowo pension won le so pe keyan lo ri o ko wa lojo kan soso ni bi tan ba mu yan si eyan si ni mu eni to tin jeun gidi wa wa mo bi on ti e se na yan elomi won o na ri ah eyin ijoba e tori olohun e wo awon ti badan na won ti wo ti badan won ti wo nu badan bayi won ti wo nu ekiri won ti wo e wo awon tan ni won ko won si geri eyan awon ileri bu won wa geri eyan won si ma feri eyan se video won ge apa eyan won wa fi senu won ma fi se video ah iwo olohun ni Nigeria
1: labala labala
0: omo odun melo ni mi temi na npatan yi
1: labala labala ni malomo moni labala
0: nigba ta wa labule oko nibi tan ti to mi dagba ni oko fe lohun a npa ba ye ni aba eyin oke ta ba nse pati ni aba eyin bo ataba eyin oke lati feserin lo si aba eyin bo o to 10 miles sira won o irole ta ba de si jan ale tan lago bi meje la feserin lo a si we lere tan la si tun pada saba ile o ti fe mo a tun wa mura suku a tun wa feserin bi 3 miles lo si bolondu egbe joda nibi ta tin lo primary school ngba na ko si kan tan pe ni kidnapper ko si kan tan pe ni gbomo gbomo ngba na amam ogbon wo la wa nda si bayi
1: amo lode
0: olopa ipinle teni yo de ati ri o baba
1: wole were ko ko si se itan ode
0: igba ti olopa ipinle o si de e ma won ti won o ko si o te ba so pe oni bairo ni o yanju oro yi awon oni bairo ti gbianju titi won o e je ka won alakori e ko won sibe wo na ka ti e wo
1: ajo to o se ni o
0: aka iwe kan gba ta wa nle iwe giga lohun won ni alakori ki ise gbe alakowe se lo to ni abiro abiro ni igba ti eyin olomo we te po loke na ni gbogbo nkan daru o
2: se la ojo te de yoruba
0: e mo binu o eyin olomo we
2: awojo tede
0: tori gba ti o eyin bo nla nla nla nla nla ti won o ti debe nigba ti awon baba aja sin se joba londo state ile won o koja office kan tan ko segbe ona ni akungba amobe ile wo ile office kan na ko tori pe won lo kawe ni won o ka ogbon ti won fi nkowo je
1: lode
0: bi ta ti rile councilor to je pe yo jule baba aja sin lo
1: o tun dance oye pa o opolo wa
0: baba tan pe ni lati wo lofa baba gomina kan lo maran amole won o nigba tan se gomina ari nkan tan da se o ti baba gbangboye igba tan se gomina e lo wole baba un ile te aburo mi kan ko lenu ojo meta o daju le baba un lo so owo owo si wa ngba na ama won lo sinlu ni won ko bon se nkowo je owo to ye ke na sori awon ilu e na seri ara yin so si da be to eyin nu olohun nu o mo kan ni kin so fun yin ni boya e ti gbo pe awon eyan n ku lopo ninu igboro
1: agbale ti wa
0: mo won si awon eyan po awon to wa nu ngbo won ti awon ti kidnapper ti ko ba yi o ti fe ju awa ta wa nu igboro lo
1: odomo ra ise ko fo se ni
0: awon kidnapper tan gbegbegbe ton tun gbolu ode ore mi
2: ise ko ko se
0: igba tan gbolu ode mo ni e wahala de igba ti sango fe tile o to tile osan yin jaba yi mbo lati lo ri mo ogun sa
2: ise ko ko se ni
0: ojo keta lo re mi de
2: adari eto ni bi ayeye ise ko ko se awon tun bo lorin ja
0: olode bo le se rin bo le se ri bo lo se bobe oni to oni ba se rinu
2: katunbo lorin ja
0: oni yawo un wa nu oko omo un wa nu oko aburo un wa nu oko oni ogbun o lo un fe da
2: erindo omo lo de
0: elo na gba oni won o gba wo nera oni ojo ti o ku die kan gbowo dabi tan fe pa won o na ni ohun de ogbun wo le wa lo iye olode igbede ile ogbun wo le lo oni kin sa mo wori wa ni ogbon bayi na la lo awon un wa laye o ijoba o ye ke lo re gbe won ki e ba won soro ogbon tan lo ti won lo ka da gbogbo ogbon ka bere ise bi agbara lakowe o ba ka e pe awon alakori awa ro boya pe gbogbo nkan kon ni technology kanu o la fi so ta so un o binu ba bi yin e mo binu binu ba si bi yin a ku ti e bu yin a salaye oro ni pe wala ti n poju awon to wa nu gbo won ti fe ju awa ta wa nu gboro lo eyin na la si mo kesi te ba si mo na abayo awa mo na abayo e kesi a ka kesa awon lord awon de kan wa hey, awon de kan wa Sunday ire wole olode general ni gbogbo olukosi mo fowo esoya awon kan tun wa labe won lo awon kan tun wa labe awon lo comrade ori mi san olode gbogbo okuti pupa awon kan wa hey. Ah arike usola agba ode ni awon ode wa o be ba mo bi ti ode wa awa mo bi ti ode wa oni jala ode ni mi oni jala ode ni mi o eyin ijoba ba gbara awon alakowe o ba ka e pe awon alakori e wa mo pe alakori ki se gbe alakowe e wa gba pe alakori ni baba alakowe nkan ta eyin nko ti yin sinu iwe ni tori ke mo ba gbagbe ama awon nko ti won sinu opolo won o si ni gbagbe tori da ba so pe alakori nile yoruba eebu lawon nkan uro pe alakori alakori ni baba alakowe alakori lojogbon ojelu na npe ni alakowe
2: opolopo
0: gbogbo nkan ti won o se laye inu iwe ni won ti mo wo awon mechanic alakori ni won won ki se gbe engineering ti gba billion l'office
2: omo lode
0: won wo nu iwe kan to ko ni omo me kan wa taye ni gbogbo tin fun tedo nu ehun moto yo si tukale ko si ni wo nu iwe yo si tun to pada e wa so pe nu ki salakori enu ki se n se gbe awon tin ma wo iwe kan to se ti won
2: kini ju omo lode
0: e mo binu oro yi je n logun pupo ju ni mo fi soro nipa eto abo yi eh ejo e ba wa fojuto e je ka mo lo tun kegan ki n sare mu iteran ko kekere kan wa fun teni se ran ko ni abeye e je ka jodo kegan

ọ̀tà náà ní kọ́kọ́ tà bẹ́ẹ̀ ni. A mú ẹyẹ ọ̀tàtà wá láìpẹ́ ọjọ́, mo fi dá yín lójú. Ìtumọ̀ tán fi ń sọ wípé ọ̀tàtà ní kọ́kọ́ tà kí ẹyẹ oko tó tà. Ta ni ọ̀tàtà ń ta tiẹ̀ fún? Àbọ̀n ní tà á fún, bí àbọ̀ ò bá ta ọ̀tàtà ò lè tà. Àbọ̀n yìí wà nídìí, ó wà nídìí ìdí ẹran tá à ń pè ní ẹ̀tà. Ńbo ni ẹ̀tà ti rí àbọ̀n? Ó rí àbọ̀n ní ìdí igi kan tá à ń pè ní àbọ̀n. Igi àbọ̀n yìí ó máa ń wà nú oko, ó máa ń wọ̀ kalẹ̀ bàǹtùbàǹtù báyìí. Ẹ lọ wo iye àbọ̀n tó rẹ̀ kalẹ̀ nídìí igi, ẹ lọ wo ìdí ẹ̀tà, ẹ rí pé àwọn méjèèjì jọra wọn dáadáa. Àṣírí tó tóbi dáadáa tó ni. Kódà bí ẹ lọ rèé kó àbọ̀n yìí tẹ ko nídìí ẹ̀ tẹ lọ rèé kó síbì kan, ìgbà tó ti tóbi ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta nínú igbó, pẹ́ ẹ débẹ̀ ẹ mọ bá ìgbín, àwọn ìgbín a máa lọ síbẹ̀. Ẹ o, kí ni ìgbín lọ ń ṣe ní ọ̀dọ̀ àbọ̀n? Àwọn àṣírí ni. Yorùbá pẹ̀lú àṣírí. Àṣírí di mímọ̀ fún gbogbo ẹni tó bá ní ìdí àṣírí o. Mo ń kí gbogbo ẹ̀yin afinimọ̀nà àtẹ̀yin tá a lọ rèé bá lójú ọ̀nà náà. Ìmọ̀ tá à ń lò yẹ jẹ́ ká rí lò pẹ́ o, kó sì wúlò fún wa. Béèyàn kan bá gbógun sí wa nítorí ìmọ̀ yìí, ẹ jẹ́ kó fọwọ́ ara ẹ̀ síra ẹ̀. Torí Yorùbá sọ pé wò kété kó gúnyẹnṣà, òkété ò sì ní gbodó. Ó wu wèrè kó gẹrun orí ẹ̀, kò sì ní sáàyè fún wèrè àti gẹrun orí ẹ̀. Torí ó wẹrú kó ṣe bí ọba, àyànmọ́ já ń tàn mọ́. Àwọn àṣírí tó rọ̀ mọ́ pọ̀, ẹ jẹ́ ká máa mú tẹ̀ran tá à ń sọ lọ́ọ́lọ́. Torí tọ́ lọ́wọ́ bá tèmi bá ti ń sùn, aago ń sún mọ́nù díẹ̀díẹ̀. À ń sọ̀rọ̀ nípa ẹranko tí a pè ní ẹ̀tà, òun náà máa ń bímọ tó pọ̀ dáadáa. Ó máa ń bímọ mẹ́ta, ó máa ń bí mẹ́rin, ó máa ń bí márùn-ún, ó máa ń bí mẹ́fà. Ńbo ló máa ń ṣe gáàsì, ó máa ń ṣe gáàsì inú àdákùrekú igi tá a pè ní òkìtì ọ̀gán ló máa ń ṣe gáàsì, ló máa ń yàgbẹ́ ẹ̀ sí. Àbá bá fẹ́ pa ọgbọ́n wo là ń dáta fi ń pa, àṣírí là á fi ń pa o. Inú òkìtì ọ̀gán nìkan ni máa ń ṣe gáàsì, ẹ lè rí yàgbẹ́ ẹ̀ níbikíbi ju inú òkìtì ọ̀gán lọ. Dàbí ilẹ̀ tó dáru tí nǹkan kan ò kọ́fà orí ẹ̀, ẹ ò a máa ṣe gáàsì nínú ẹ̀. Bóyá ilé ìjàlọ, ibi tí ìjàlọ ti kó kú ò, a máa ṣe gáàsì nínú ẹ̀. Mo fi kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lóhùn láròyé láfọ̀ṣẹ látẹ̀ kan. Ìtàn ẹran tí a mú wálé ní là ń pè ní ẹ̀tà. Awọ ẹ̀tà a máa ń lò ó fún oògùn ìjayà, àwọn eégún ló máa ń lò yẹn fún ìbẹ̀rù. A máa ń lò ó fún oògùn ìtajà, a máa ń lo nǹkan díẹ̀ fún ìtajà. Lẹ́yìn ìgbà náà, a máa ń lò ó fún ìyọnú, a máa ń lò ó fún àwọn ẹ̀bẹ̀ àgbà tó lágbára dáadáa. Nítorí pé òun pẹ̀lú àwọn ìyá, wọ́n jìjọ ní àdéhùn, là á fi ń lò ó fún ẹ̀bẹ̀ àgbà. Ẹ ṣé o, ẹlẹ́m̀bẹ̀n o, ètò ìrìnkèrindò ọmọba Bolúọdẹ, ẹ fẹ́ ṣe ń gbọ̀wọ́, ẹ fẹ́ gbé ìjálá ọdẹ fún mi ní rìsẹ́pṣàn 08135 1 08135 1 08165 385. Bó dẹ̀ jẹ́ pé 09152452422 09152452422 lẹ́ẹ̀mọ pè mí sí o lórí gbogbo nǹkan tí a ti sọ látẹ̀kan. Bó jẹ́ pé lórí tẹranko tá a sọ, bó jẹ́ pé lórí ti àwọn ọdẹ tí a sọ pé nǹkan ti ń bàjẹ́, àwọn tó wà nù gbó táwọn kidnapper ti kó, wọ́n ti pọ̀ ju àwa tí a wà nù gbòòrò lọ. Ẹ bá wa wọ́gbọ́n dá sí o. Ẹ ṣé o, ẹ ní kú, mi ò ní kú, a níjọ dolódì lẹ́yìn ara wa. Mo ń kí kábíyèsí mi dáadáa. Ọba oníṣẹ́ rẹ, oníkọ̀ọ́re, ọba tilẹ̀ òfosùn lọ́hùn-ún, mo kí bàbá o. Ọba òfosùn, mo kí bàbá o. Kẹ́ pẹ́ lórí àpèrè, ó dọjọ́ mẹ́jọ ká tó tún pàdé.